0: Lagos. This is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
4: Got it all, Lati Dajura, Fugu, Abiyama,
5: Abiyama, Lady, Ojo, Tuzi, Eya, Kalamo, Eya, Eko, Nibu, Amo, Remale. Aruba, Milo, Jati, Mabwa, Wupi, Aloro, Nika, Koko, Bwa, Niya, Wale, Unlori. Mo, Mo, Wupi, Baje, Kwato, Nile, Aye, Yeruba, Lati, Le, Babu, Kata, Gbogbo, Wa. Oluwa oluwa wa wa wa ba mi tare ko le gbogbo lowo re oba mi to ni ogo la la la la la la la idoba la mi re ni woju akiri joro kari gbogbo aye gbogbo eniyan ogun ayin meji loke la la la ka pariwo go go go go go go go go onye loke ko wa le ri paso foke ye mane baba lo bi ye mane mo nje gbogbo ni gbe mi ni agbaye loruko jese ni morori omo o na o ti royin ayo ti awa yi bo je lo were were were gaga bi woli re mo gbodo si oju re si awon kankan oro mi to ni ma de fi sere nitori o ma ni lo re tomo tomo afa gbadura lori leku to titi na gba mi dada ona meri ni leku ma ngba si ikini neri to ba ni kokoro to ba leku yen mu so mo wipe awon okowo kan wa beyan ba fe se ase la ninu re won gbodo fun ni asiri okowo na ti o ba ni asiri ise yen lowo ko ni le wo yara se yori ti awon egbe re nse ni di ise yen ani je gbadura fun mama asiri ti nje kokoro to mo re a fi si gbogbo leku to titi mo olorun yo gbele lowo asiri ise to se yen to fi le olorun ma fi han ise ti omo re se ti o ma asiri re yen olorun ma po na be han asiri to mo re yo fi mo igbese to kan ninu aye re olorun yo fi han gbogbo ona keji ti ada fi si leku laye oni pe keri yen ke leku ki ani to wa lodi keji leku le ko de ba si iyen ri mo pe ni iranlowo eniyan alayi kan wa te nilo iranlowo eniyan ta ba yi sileku ti won titi pa latojo yi loni lo pade ru eniyan be loni omo re pade ru eniyan be ileku to ti kankankan latojo yi ti o si ileku ti baba baba baba re kankankan ti o si loni olorun ma fowo kan kan ni to ye ko bo si ni rorun iwo to n wo visa ni to ma bo sileku yen olorun ma fowo kan kan re iwo to n wo ise ni to ma gba si je olorun ma fowo kan kan re iwo to n wo promotion iranlowo eni to ma gbe ogoke o ya lo pade e iranlowo eniyan to ma je ki sero sare o ya lo ba pade na wa gbo na keta ti le ku fi ma si fu eniyan sori iru le ku ti mo so eniyan ba fe wo be eniyan fo gbogbo le ko ntutu ni asa oni awon le ku kan to ba de waju re awon to jakoso iru le ku yan awon emi kemi ni won ti yan won sibe latojo pipe lati gba ye awon baba baba wa lati duro ti le ku gbogbo awon ma ri omo to ma wa koja bi majemu ti wa wipe ilekun yi o ko si omo kankan ninu iran to ma ri si debi ti o wole awon ti won de fi si akoso be won gboju lasan won duro ti ilekun won ma leri mo omo ologo pe adi kan lo ilo oyibo ninu iran re ri iwo wa fe wo be o ye ma bo awon ti won ri ilekun yi gba lojo ojo si won ti tun dawo pada awon ti won ri ilo oyibo lo won pada wale lowo ofo ni awon ti won ri jegidi won pada gba ise lowo won lojiji awon ti won bi omo repete olojo ojo si won pada gba gbogbo omo lowo won ni àwọn tí wọn ń ka bílíọ̀ tẹ́lẹ̀ wọn padà dé ẹni tó rí 1000 sí tí wọn fẹ yín ẹni tó rí mọ́tò rà lọ́jọ́ ọjọ́ sí wọn padà dá padà ó wá di ẹni tó ní nọ́mbà gbogbo ọlọ́kadà ládùúgbò sọrí irú ilẹ̀kùn tí mo sọ ètò ènìyàn bá fẹ́ wọbẹ̀ ènìyàn mú gbogbo ilẹ̀kùn wọn wú láti dì í kó má bàa lè rí mẹ́gbà padà sẹ́yìn tẹ́nìyàn bá fẹ́ lọ sí irú ilẹ̀kùn yìí kò gbọ́dọ̀ dá lọ gbọ́dọ̀ lọ pẹ̀lú bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ni nítorí àwọn tí mo lè fọwọ́ wọn sọ̀yà wípé wọn gbàgbẹ̀rẹ̀ nìyẹn tí jésù bá lọ bá ọsílẹ̀kùn kì í ṣe àṣẹ ti sà ó dàbí irú èyí tó ṣẹlẹ̀ nínú bíbélì nígbà tí wọ́n de paul asala sínú túbú láyìí ìgbà tí paul asala sí gbàdúrà tí wọ́n sì kọrin ọpẹ́ lọ́sẹ̀ kẹsẹ̀ ìjọba ọ̀run gba ṣẹṣẹ wọ́n ní lójijì ṣẹlẹ̀ ńlá ti ṣẹlẹ̀ tọ́bẹ̀ tí ìpìlẹ̀ ilẹ̀ túbú bí titititi ìyẹn túbọ̀ sí pé tí ìjọba ọ̀run bá gba ṣẹ lórí ilẹ̀kùn tó ti mọ́ ilẹ̀kùn yóò ní mi lásán yóò mi dé ìpìlẹ̀ wọ́n ní lójijì gbogbo ilẹ̀kùn túbú sì sí ìyẹn túbọ̀ sí pé tí ìjọba ọ̀run bá gba ṣẹ lọ́sẹ̀ kẹsẹ̀ ló máa rí ìdáhùn kì í ṣe ilẹ̀kùn pọ́lá sálà sì ní kánilẹ̀kùn rẹ̀ sí gbogbo lẹkun tun mu pata ni wọn lọ si nitori jesu ti jẹ jagunjagun arabari bi ti aribi rabata lo ṣe kini o
0: lọgbẹsẹsẹ
5: ta lo n gbọ mi to fẹ ki jesu gba sẹsẹ lori ilẹkun tó ti ani ilẹkun ayọ ta ye tìmọ yóò wu ti gbòǹgbò ti gbòǹgbò gbogbo ilẹkun tó fọ gbọ orí rẹ si ti o si jesu yóò bọ si gbogbo ilẹkun tó fi ìwé tó kà si ti o si jesu yóò bọ si gbogbo ilẹkun tó fagidi si ti o si jesu yóò bọ si gbogbo ilẹkun tara ale rẹ ti fẹyìn ẹsẹ ti jesu yóò bọ si gbogbo ilẹkun ayọ ti mẹjọmu ìrọdíra ti tìmọ jesu yóò bọ si gbogbo ilẹkun ti ẹsẹ àwọn baba ńlá wa ti tìmọ wa jesu yóò bọ wa si gbogbo ilẹkun ti ẹlẹni ní àti alárùkà ti ti jesu yóò bọ wa si sọ wárí ọ̀nà kẹrin tí ènìyàn fi gbà sílẹkùn láyé bóyá lọ mọ wípé àwọn ilẹkùn kan wà tí wọn kì í fi kọkọrọ sí àwọn ilẹkùn kan wà tó bá rí wípé òun bọ fúnra rẹ ló máa sí àwọn ilẹkùn kan wà sẹ́sọ̀ ló máa ṣiṣẹ́ tó bá ti kófìrí rẹ yóò sí bẹ́ẹ̀ náà ló rí nínú ẹ̀mí àìsàn ó ní bí wàá ṣe kún fún ẹ̀mí mímọ́ ó ní bí wàá ṣe gbé agbára jésù wọ̀ tó jẹ́ wípé bó ṣe ń súnmọ́ ilẹkùn yẹn ni gbogbo ilẹkùn yóò máa sí irú agbára yẹn èèyàn gbọ́dọ̀ fira rẹ̀ jì sínú ọlọ́run nípa pé kò fi ẹ̀sẹ̀ lẹ̀ nípa pé kò tẹ̀lé ìlànà ọlọ́run wàá rí wípé pẹ̀lú ìrọ̀rùn ní gbogbo ilẹkùn ayọ̀ yóò máa sí fún ọ ẹ̀mí mímọ́ tó o bá gbé wọ̀nyí ló máa sọ orú ilẹ̀kùn tó yẹ kó wọ̀ nítorí ó ní àwọn ilẹ̀kùn kan wọ́n kàn dálójú lásán ni ọmọ wípé àwọn ilẹ̀kùn kan wà inú ẹ̀wọ̀n ló já sí àwọn ilẹ̀kùn kan wà inú àkóbá ló já sí àwọn ilẹ̀kùn kan wà wá kàrò wípé ó fẹ́ jàfà nínú òní mọ̀ wípé inú ẹ̀sìn ló já sí ìdí tó gbọ́dọ̀ fi tẹ̀lé ọlọ́run pẹ́kípẹ́kí kan lè mọ́rú ilẹ̀kùn tó gbọ́dọ̀ kàn náà iṣẹ́ àdúrà tá a fẹ́ lọ ṣe ní kọ́lálẹ́ nìyẹn àwọn ilẹ̀kùn ọjọ́ pípẹ́ tó ti tìmọ́ àwọn ọmọ wa la fẹ́ lọ sí ilẹ̀kùn ìgbéyàwó ti tìmọ́ àwọn ọmọ kan ilẹ̀kùn oúnjẹ ọmọ ti tìmọ́ àwọn abiyamọ kan ilẹ̀kùn ilé kíkọ́ mọ́tò rírà ti tìmọ́ àwọn kan ilẹ̀kùn ọjọ́ ayọ̀ ti tìmọ́ àwọn ìdílé kan ilẹ̀kùn òtútù ti tìmọ́ àwọn ọmọ kan ilẹ̀kùn àlàáfíà ti tìmọ́ àwọn kan wọ́n sílẹ̀kùn fíafí alẹ̀ ibikíbi tó o bá wà já pàdé ní kọ́lálàgbo mẹ́sàn-án láàárọ̀ yìí gbogbo ẹbẹ̀yẹ ló máa mì tìtìtì láàárọ̀ ìdé ìpìlẹ̀ rẹ̀ tó bá ṣeéṣe kí ti gba ṣẹ́yẹ ní aago mẹ́jọ ààbọ̀ nítorí gbogbo ìhà ní jésù ló fẹ́ fọwọ́ kàn tí gbogbo ènìyàn àdẹ̀mú kọ́kọ́rọ́ wá gbogbo kọ́kọ́rọ́ yẹn ni màdẹ̀rí wípé mo àná ẹ̀ tí kò tó mu lọlé ó sì ròyìn ayọ̀ láwẹ̀ yóò yẹ gba ìròyìn ayọ̀ tiẹ̀ ọmọ rẹ ò ní jẹ pírígìdì nínú ìyà ilẹ̀kùn ìròyìn ayọ̀ ó máa ṣí fún ọ ilẹ̀kùn ògbó máa ṣí fún ọmọ rẹ ilẹ̀kùn oríire ṣí fún ìran rẹ lẹ́ni o ilẹ̀kùn àǹfààní ńlá ó ṣí fúnlẹ̀ fún wọn tọmọtọmọ ó yà ọ̀nà tó dé ó yẹ kó là lẹ́ni o ayọ̀ ní fọwọ́ dígà gá ọ̀nà eré ọmọ rẹ ilẹ̀kùn tí ìran tìtì ó yà sí lónìí o ó yà ilẹ̀kùn owó tabọ́ ṣí fún yín ilẹ̀kùn oúnjẹ ọmọ ṣí fún wọn tọmọ rẹ lẹ́ni o ó yà lọ kọ́ ilé yẹn ẹ lọ ra ilẹ̀ yẹn sísá bàbá tó ra mọ́tò tí ò ní mọ́tò máa ó yà lọ tú ra ó ní sí kọ́kọ́rọ́ rọ̀run o ilẹ̀kùn ayọ̀ ìbáṣẹ́ ọmọ rẹ ò ní ṣe opportunity yẹn lò Revelation chapter 3 verse 8 ó lè mi mọ iṣẹ́ rẹ lẹ́ni ilẹ̀kùn ayọ̀ ó ṣí fún ọ 1 Corinthians 16:9 ó ní mo tilẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ta níbẹ̀ ayé ò ní tilẹ̀kùn ayọ̀ ọmọ rẹ ó ní tilẹ̀kùn ògo ọmọ rẹ o ilẹ̀kùn ibojì kò ní ṣí fún àwọn ọmọ wa ilẹ̀kùn ẹ̀wọ̀n kò ní ṣí fún ọmọ rẹ o ilẹ̀kùn ilé ìwòsàn kò ní ṣí fún ọmọ wa ilẹ̀kùn University Polytechnic College of Education ó ṣí fún àwọn ọmọ wa lẹ́ni o ilẹ̀kùn iṣẹ́ ńlá ó ṣí fún àwọn ọmọ wa ilẹ̀kùn tí ènìyàn ó máa mọ́wọ́ nínú owó yẹ ó ti ṣí fún wọn ìyá ọlọ́jà yìí lẹ́ni olúwa tilẹ̀kùn àkóbá àti àdábá ilẹ̀kùn ọ̀ràn táwọn ayé sílẹ̀ ìlórúkọ Jésù àní kó sí tọmọtọmọ ilẹ̀kùn ayọ̀ ìbá ti ṣí tẹ́ ìlú ọmọ rẹ ò ní dún ìdúnkùndú o ilẹ̀kùn ayọ̀ ṣe é ṣí fún ọ lẹ́ni lórúkọ Jésù wọn ní fi ògo ọmọ rẹ san gbèsè ẹ ṣàmì ọmọ rẹ ò ní lọ sí ẹ̀kúlé ọ̀run ọmọ rẹ ò ní fọdù ọ̀nà ọ̀run o ó yẹ tọlọ́tọlọ́ làyàn mọ́ ọmọ rẹ yóò fi sọ̀rọ̀ lókè láti èrí lọ ọmọ rẹ ò ní mọ́tùká ìbòjì sórí ẹ̀pọ̀ lárù ó níyan kí ò ní yà lọ́dọ̀ wa o ọmọ rẹ máa bá tó bá lè lẹ́yìn àwẹ̀ rẹ lórí ọmọ ò ní fi ìyà sínú o ilẹ̀kùn ayọ̀ ìbá ti ṣe ọmọ rẹ ò ní pinnu ọrọ̀ mọ́ lọ́wọ́ ìyà ò ní jẹ́ ìpàkọ́ ọmọ rẹ o ò ní gbórí ọmọ láàbọ̀ jésù olúwa ẹnjìnìà bá ń wá ìríkẹ tó ní ṣe pẹ̀lú ilẹ̀kùn tó ṣí.
6: Torí nǹkan tí mo ti ń expect láti joy ọlọ́run ṣe fún mi béèyàn kan ṣe pè mí nìyẹn pé ó dẹ̀ lè try France o mo ṣàṣe apply nìyẹn visa mi jáde.
7: Ó jáde ó jáde
8: ó jáde sà
7: ẹnìkan tó lọ ìlú òyìnbó dìde kó kárí ilé à.
5: Ó yẹ gbogbo èèyàn abiyamọ o tó bá ti ń bọ èèyàn mẹ́fà mẹ́fà lẹ́nu kankan máa mú wá bọ́ọ̀lù ẹ̀rí kọ́ lágbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall wàárí rẹ gbà àdúrà tá gbà yí gbogbo ènìyàn ló máa rúbọ tí ó ń lápè ní ọrẹ ilẹkùn ayọ mi sí iye kíyẹ lọ lè fi ṣe o bó jẹ 2000 bó jẹ 1000 tàbí 500 iwo se ri wipe owo re wa nbe ti owo re ma te kokoro ogo olorun baba alabiyamo aye lo wa hallelujah
0: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi ele

0: ẹni tó bá bu ẹsẹ rẹ mọlẹ kò ní ṣe rere
1: ṣùgbọ́n
0: ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ̀ sílẹ̀ yóò rí àánú ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ tó bá kọ̀ sílẹ̀ yóò rí àánú wọn náà kọ́lẹ̀ kí wọn náà lè rí àánú bẹ́nikẹ́ni tó bá kọ̀ sílẹ̀ yóò rí àánú wọn náà bá kọ́ ẹsẹ ọwọ́ ẹ sílẹ̀ kó lè bá rí àánú gbà kí làá wà fi parí ẹ níbi tá a dé yẹn ìwọ náà máa bọ já bọ síbi pé já lọ gbàdúrà bó o ti ń fayé rẹ fún jésù tí ìwọ náà gba jésù gẹgẹ bí olúwa tó lùmọlà nítorí ìgbàlẹ mí ẹ la ṣe rumi sókè láàrin látùtù wà lórí afẹfẹ ìwọ náà gbà jésù gẹgẹ bí olúwa tó lùmọlà kó do ìkẹsẹ búburú ọwọ rẹ sílẹ ló bá parí já lọ gbàdúrà wàá máa kígbe olúwa o gbogbo má jẹmú ìran mi mo bí tó lè mọ kọ parọ mọ mi láyé wàá máa pariwo ẹjẹ jésù ya bàjẹ lórí mi o gbọdọ fọhùn mọ ó yà sọdọ dùà má lé kálóbíà rígà dáadáadáadáa má do èdè gédédédé rígà dáa má rúbíà jésù olúwa wa àmì ẹ bá gbàdúrà tó kẹyìn wàá máa pariwo olúwa ta ló já mi sí òwò ayé ta ló gba ṣoògùn olúwa bá ń fa ló ń dá padà láàárọ̀ ìtòjọ́jọ́ olùṣègùn àṣẹkọ̀ yà dùà má bóbó sátáyàbà létété má rúbíà àdàbrà bó ṣìkà létété jésù olúwa wa àmì níbi tá a dé gbómi àtòrò orúkọ jésù ọwọ́ iná kó wọnú omi yẹn kó wọnú òróró yẹn mo pàṣẹ bí wòlíì kó san kó dẹ̀ gbá ìwòsàn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sẹ́ tó máa yí padà jésù olúwa wa àmì ká psalm 35 sínú ẹ̀ kọ́ psalm 9 sí bó ti ń ka ìṣẹ́gbódé àti psalm 2 ó dẹ̀ padà wá sọ ẹ̀rí yóò sì dára fún ẹ jésù olúwa wa àmì níbi tá a dé oní má jẹ̀mọ́ràn mi sí ẹnìkan tó ti ń gbé orí ẹ̀ sínú omi kí ló ṣe kò mọ bí tí ẹ̀fọ́rí ti wá mo pàṣẹ lórúkọ jésù ó yá dá mi sórí ẹ̀fọ́rí yẹn kó jáde kó rí má fún ẹ mọ́ kó rí ẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ẹ̀fọ́rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa àmì níbi tá a dé gbogbo ọkọ̀ ẹja jókòó ẹnjíníà pé a lọ lé agbára.
2: iṣẹ́ yorùbá ọ̀ grace ọ̀pá bẹ́ẹ̀.
3: mo dúpẹ́ gidi lọ́wọ́ ọlọ́run.
4: ẹ gbọ́ o.
3: torí pé obìnrin kan ló invite mi wá sí
4: ibi. ṣẹ́gun obìnrin kan ló invite.
3: so bó ṣe júwe bí mo wá ní ẹjẹ́ lọ try ibẹ̀.
4: ẹjẹ́ lọ try ẹ̀
3: o. mo ṣàṣe débi mo náà mo ti wá sí virgin lẹ́ẹ̀kan bí.
4: virgin lẹ́ẹ̀kan rí bí.
3: bẹ́ẹ̀ni so after the virgin me too débi by my
4: yes.
3: so gómìnà ṣàṣe àní kí n lọ sẹ́ẹ̀.
4: ṣe gómìnà yẹn ní lọ sẹ́ẹ̀.
3: pé torí àdúrà tó ń ti gbà.
4: ṣe gómìnà yẹn sọ
3: pé òun tún ṣe máa tún padà wá.
4: òun tún ṣe máa tún padà wá.
3: so bí mo ṣàṣe débi. àtijọ́ tí mo ti wọ bí. gbogbo àwọn nǹkan ìyanu tí mi rí rí.
4: tó nínú ayé.
3: ní favor.
4: ṣe gbọ́ favor.
3: àwọn èèyàn kan ṣàánú mi. wọ́n ṣàánú mi.
4: àwọn èèyàn tún ṣàánú rẹ̀.
3: wọ́n ṣàánú mi.
4: so kí ni
3: èso. mo dúpẹ́ gidi ìdò mo ṣe ń bọ̀ yìí. wọ́n ṣe transfer 20,000
4: kù.
3: iṣẹ́ àgbà.
4: pàtẹ́wọ́ fún yéésù.
5: kábíyèsí ọlọ́run ẹgbẹ́ rí grace ń bá ẹwọ iṣẹ́ tọ́ba òkè ṣe ẹnìkan ló invite rẹ̀ torí iṣẹ́ ìyanu ó wá ní kóun náà wá ní àgbà tó ti bẹ̀rẹ̀ sí wá gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún un lọ́tùlọ́sì tí tóun fi ń bọ̀ yìí àwọn kan náà sì ń favor òun rí ojú rere àti àánú gbà ta ló ń fẹ́rù orí ọ̀fẹ́ tí grace ń bá rí gbà ìwọ náà gbà orí ọ̀fẹ́ àtòjú rere yẹn náà kó dà lùwọ́ náà kó dẹ̀ fayọ̀ dúpẹ́ jésù olúwa wa àmì níbi tá a dé fẹ́ fi ẹ̀rí ránṣẹ́ fẹ́ máa rètò yìí lọ́wọ́ jésù olúwa wa àmì god bless you.
0: níbi tá a dé wọn náà fẹ́ máa fẹ̀rẹ̀ ránṣẹ́ fẹ́ máa rìn tòun lọ́wọ́ lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ìgbà ìwọ náà lè àbí ìwọ náà fẹ́ fẹ̀rí ẹ ránṣẹ́ yẹ kó clé àbí ti gbídẹ̀ mi balógun fi sí wọ sub number wọn pè fún ẹlẹ́ẹ̀mejì bóyá.
6: 08033462861 08033462861
0: ó máa dára fún ojú òní tiẹ̀ ìwọ náà gbìyànjú kó bá mi sọ̀rọ̀ ní wọ́n sub number má wàá gbàgbé ìpàdé kàtà náà ni mo bí gbogbo èèyàn ló máa ń wá àwọn tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n kàwé tí wọ́n ò rí iṣẹ́ fi ṣe àìmọye ayé òbí ni kọ̀ǹtrákítọ̀ tí wọ́n ò rí iṣẹ́ gbà bóyá kọ̀ǹtrákítọ̀ ni ẹ ìwọ náà ò rí iṣẹ́ gbà business man business woman ni ẹ ìyọlọ́jà ni ẹ ètò yìí wà gbọ́ mẹ́jọ ni ó bẹ̀rẹ̀ yóò parí láago mọ́kànlá lẹ́yìn náà ni fojú rojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń bọ̀ ìwọ kan tó ti sú wo bí tó ẹgbẹ́ gbogbo ibi tó apply sí wọn fún ẹ níṣẹ́ etí di àkókò yìí máa bọ̀ nínú ètò yẹn ó máa ní agbára láàárọ̀ ẹ wọn náà ó rí ọwọ́ agbára ọlọ́run níbo ló ti gbọ́ mi gbogbo ẹ̀yìn sango ojú orí àtàn ìyànà yẹn sí ìwọ náà máa bọ̀ ẹ jọjú gbogbo ẹ̀yìn tẹ gbọ́ wa ẹ tẹ̀yìn náà wà lálẹ́mọ́sọ ìwọ náà máa bọ̀ gbẹ̀yìn tábúlì ẹ̀gbà ẹ kọ̀máǹdì kan tún máa bọ̀ gbogbo ẹ̀yìn tẹ kọ̀ ìwọ náà rí pé ó farahàn gbogbo ẹ̀yìn tẹ gbọ́ wa ẹ ní dọ̀pẹ̀mú akọ́wọ́jọ ìkẹjà máa bọ̀ sódì múṣe challenge ọ̀bálẹ́ndé mọ́tò tó lọ sí ìyànà pẹja bọ́ọ̀lẹ̀ ní under bridge fúnà sọpọ́sì tí ẹ ibẹ̀ ló ti gbọ́ kàdà níbo ló ń lọ ìyànà odò number 5 victor ọláyà avenue bákan náà gbẹ̀yìn tẹ gbọ́ wa láti kòrò dúdú ń gbọ́ ìwọ náà ti gbọ́ wa ìwọ náà máa bọ̀ gbogbo ẹ̀yìn tẹ gbọ́ wa pátápátá láti odò ń gbọ́ ẹ máa bọ̀ gbogbo ẹ̀yìn tí maitu ọjọ́ta ẹ mọ̀wé ìwọ náà rí pé ó wà nínú ètò yẹn bákan náà gbogbo ẹ̀yìn tẹ gbọ́ wa ẹ níbo ni ìwọ náà ti gbọ́ wa máa bọ̀ ọgbà àgùdà pen cinema agege máa bọ̀ orílẹ̀ àgbọ̀tìkúyọ̀ ọmọ tuntun ń lọ sí ìyànà pẹja ìwọ náà bọ́lẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ rìn wọlé number 5 victor ọláìyá ló ń lọ ó dẹ̀ máa dára fún ẹ ojú ò ní tiẹ̀ yéésù alágbàwí wa bákan náà àwọn náà tún lè mú appointment date látòrí afẹ́fẹ́ kájọ sọ̀rọ̀ ẹ bóyá kájọ tó fojú rojú ìgbà tó máa kọ̀ fílẹ̀ láti rí mi ó máa dára fún ẹ yéésù olúwa wa amen gbogbo abiyamọ tí yóò lè ṣe kó máa ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyé ní gbogbo ọjọ́ tẹ ẹ bá lò wo bí ayé ò ní fi kú dandan bẹ ọmọ rẹ wà bí wọn náà àbí bẹ ẹwọ náà ó dẹ ti rí bẹ jésù olúwa wa amen má gbàgbé rúgbìn abiyamọ wà ní mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ̀ tó fọjú alẹ́ wo bí kọ́mọ tó dẹni tó dẹyìn kan mí ní ọjọ́ alẹ́ wọ́n tún asan fàyà fún tiyẹ kó fún tọmọ yẹn mo bá ti ń ṣe kó wà náà nítorí ara rẹ mo bá jẹ pé àwòrán ló wà lọ́dọ̀ rẹ tán wọn náà ṣe àmẹ́ntì àwòrán ọmọ irúgbìn ẹni odò gẹ́gẹ́ bí ìpèníjà yálà ní ìṣẹ́ àbí ní ọjọ́ ọ̀la ẹ̀yin pákéjì bákan náà gbogbo ẹ̀yin tẹ́ olùṣèkẹ́ máa fọ́ lóògbé sọdọ́mọ́nù 2000 àwọn kan ṣe wọ́n tún ṣe tọmọ wọn dẹ̀ ń bọ́ sínú ẹ̀rí abàmílá wọn náà lè ṣe kó o dẹ̀ tún bọ́ sínú ẹ̀rí abàmílá ó dẹ̀ máa dára fún ẹ fún tiyẹ kó o fún tọmọ ẹ ìwọ náà ṣe ẹnìkan ní kíní àkáǹt nọmbà access bank ni máa kọ́lẹ̀ 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí ẹnìkan ní òun ti rí kan 00960742211 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó o ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí bó o ti ń fi sí ìwọ náà dẹ̀ máa jèrè ọmọ bó bá ti fi sí tó pè mí kí n sóre fún àtúndílé rẹ níbi tá a dé yìí bóyá o fẹ́ pè mí ẹ̀rọ bá sọ méjì náà ni pè mí kí n sóre fún àtúndílé rẹ ó yá. 0 0 2 6 6 1 3 6 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 and a Kanekini account number. We are my college GTB 00164997 23 GTP. And I reward you, Solomon Olagbemi, and a column with you 00164997 23 GTP. And I reward you, Solomon Olagbemi, Boti Fisi, will be. Dere yoro wa de se lori e ati lori omo re bo mi ke gbadura fun ni Jesu Oluwa wa amen ma gbagbe pade gbogbo awon okunrin don the 22 a o ma nagba idapada ogo okunrin nikan ni o ma ni agbara iwo na ri pe farao o de ma gba afre mo wa gbagbe pe an lo le Oluwa laaro gbogbo eyin te fe ri mi iwo na le appointment date ti e lori afefe ka jo pade mo ja jo lo le Oluwa laaro o ma ni agbara iwo na de pada wa jeri si agbara lo mo wa gbagbe pe apala kokun ba ka ba lo Jesu oluwa wa
1: from Lagos this is
6: Jordan 105.5
7: station with a voice for untra

0: bo ki gbogbo olugbo mi jake jado ni gbogbo bi ti e tin lanfani lati gbo mi ati lati gbo mi oni to je ojo kokande ni ogun 1905 odun 2026 number ti o se pin gbogbo le ni bo le tin gbo mi e wa dide nle e ku oju ma e ku oju ma e ku oju mama e je a lo bi pepe pastor dekunle epafras we ni yin ni ti jo comfort life mission international ijo ti baba mi gbe kale ka so opposite wema bank to middle market gba gititu ni ilu ibadan gbogbo eyan mo lowo edide mo fi gbogbo enu so bayi pe oni ni ojo tuesday ojo kgbogi to to ni apere ti won pe ni ojo isegun now oni se ta mo se ni gbogbo igba ta ba ji la ro kutukutu enikan ni bi ibo baba se ji ibi kan lati koko lo do bale a koko lo do bale a ko nle ninu yara wa mo ni eju je oju kan na ibi to tin do bale to tin kunle yen ise agbara mo ni ojo to ni lo pepe yen nbo be mi se mo wi joka ni pepe ibi to ndo bale si to kunle si lojojumo yen iyen ni won pe ni pepe ibe lo ti dupe ibe lo ti toro fun idariji ese ibe lo si ti toro fun oje ojo re je oje oju kan na mommy se le gbe body daddy se le dide nle o so pe ko wulo won ni kini woni yi nso ohun olorun laaro kutukutu ni e ja lo bi pepe iwo na gbe body e laaro yi mu bi kan nu yara re ibi to ti mo ba christi ibi to ti mo ba soro asiri ni enikan ni sojojumo le mo wa ni sa ojojumo ni se bojojumo ni wo na nje bi onje fun inu be ni iwasu yi ati program be lo je fun igbesi aye o me eniyan is our daily devotion ipade wiwa olohun lojojumo laaro kutukutu to jade ijoje mo bibeli so statement kan to dun mo mi jula aye oni gbogbo eni to ba ji wa mi ni kutukutu yo si yi mi ipade wa olohun ko ri olohun ni e ja lo do bale sa e ja lo kunle ma bibi to do bale si yen se bi pepe re niyan e wa yi ka otu e yi ka osi e so pe baba mi mo dupe olohun ojiji mo gbe oga eni to ni gbogbo majemu ati asun ma se mo gbe oga patapata pari ola patapata pari ola kiki mole kiki ogo oba igba oba akoko oba to pe lo kan ri ke se awo ole fogo e fe lo mi tori wo lo ni mommy wa mo so nto ba da si mo kan so bi pepe ko so le la se iro o eyan mo lanu ni enu eni oro e lo fe gbo emi kan guide yin ni emi da bi teacher ni emi so mo pe se bayi ko le ba mu testimony jade oya yi ka o tun ko yi ka o si so fun pe mo dupe ana mo dupe oni mo dupe ola mo dupe fun aye awon omo mi mo dupe bi to mu won lo mo dupe bi to ba won de ogo ma ni fun o jesu ni gbogbo bi e ba tin dupe mo ba le gbe ori soke ko fi ye emi yo ma yi o baba emi yo ma yi o baba oba ti ko je ki satani o fi mi se yeye emi yo ma yi o baba gbogbo ti satani sana so mo ko sa le fi wa se yeye olorun ti o fi yeye re si oba ti ndogbon so yeye re da yeye e ja gbega olorun mo gbe oga o se titi lai lo pe mi lodo e I will forever praise your name forever and ever in the name of Jesus bo se do bale bo se kun le o se so oluwa dari ese mi je mi gbogbo ese ni ro loro ati ni se mi emi o sa ko mi o du obi eni to pe ohun ti mo kan so ni pe mo mi se laanu dari ese mi je mi gbogbo ese ti mo se e ti mo mo ati ti mo olorun dari je mi that is the voice ohun to le se bibeli ni bi awa ba ni awa ko ni ese o la ntara wa je ko si si otito kan ninu wa sa gbogbo eniyan lo ti seto si kuna ogun olorun ebon ife olorun nikan ni iye ti o ni pekun oro olorun ni mo ka ye oluwa dari ese mi je mi ese awon baba mi to le fe ta ko mi olorun dari ti wa oni lojo isegun ojo tuesday ogun ma ni fun o jesu ko to wa dide mommy daddy ati gbogbo eyin sister brother te n gbo mi e se so ipe baba fun mi lo nje ojo mi lo ni bi mo se n lo Oluwa fun mi lonje ojo mo nlo niyan odidere ki kusopo wa nkan je mo tun lo laaro yi Olorun jo ninu ipa atagbara fun mi lonje ojo mi bi mo se njade lo loni mo je kemi ato moral fese si in the name of Jesus Christ gbogbo eyan mo Olorun e wa dide nle emi Olorun ran mi si o oni so fun yi pe ke foke wa foke ni igba mokanla number yen no se pin wa foke ni igba mokanla wa mo juwo si ose a jo ki hallelujah yen ni nigba ta ba ke ta kan so pe ose somebody stand up and shout in level mo doubt in tin ba ni ose in level solid hallelujah oya hallelujah ogo fun messiah eju owo yen si e wa so pe ose olorun ose baba mi ose arugo ojo titi lai lo pe mi lodo e nice gbogbo eyan omo olorun kin to ma lo sori facebook kin to bo sori tiktok pepe yo pomo ni aro ni amo tin se bebe nkan meta la nse si omi to nbe lowo wa alakoko ma gbadua si elekeji ma gba testimony si eleketa ma ka oro olorun si o je nkan meta nkan meta yen ni o parapo ki o di iyanu ewo mi odekunle epaphras le ti pade mi lori facebook tiktok ati youtube awon ta jo gbadua tana mo pa fi si awe wa mo ago mefa abo laaro kutukutu yi gba ti o ba fi di ago meji abo a ti mu wa le ah pepe yo mo ni sin tola ipade fori je lagbare ni to laye atorun e si onje to ba wu any is going to be prophetic service isin ta nso yi yo je isin ise woli na ago mejo abo gba ti o ba fi di ago mokan labo iyan ti wale elekeji o bere ni ago merin gba ti o ba fi da ago mefa na iyan na o tun lo mefa abo a tun mu iyan na wale kin to sare lo si agbara mo fe tete lo ri agbara fun idi kan tabo mi won ran mi si eyin omo na wa gbe to daju koni si ran asan mo olorun lo wi be oni kin so fun gbo eyin te n bo mi laawo kutukutu pe gbogbo ojo ti won fagu lo won olorun yo da pada fun o yo si se olore ni iyopo meji gbogbo eyan gbe owo meji soke wa wa ki gbe baba mi ogo mi da baba mi igbega mi da baba mi idan si adua mi da ojo ori mi nlo eje n dele agbara mo nlo
1: e karo sa baba mi emi ni alaileyan mo pe lati seme
0: nice le gbo nto mo birin yen bi introduce are emi la laileyan emi alaile nikan ta nu kan sogo lori aye mi eje mo ni isin eyin wo le leyan to je pe olorun nikan ni alati leyin re to ba se po wa nu group wa awa laileyan mo fe ke dide nle wa wa mo patewo wa kigbe mi o leyan mi o leyan mi o leyan olorun saanu mi je ki won mo pe iwo nikan mo ni laye baba mi o mi o lenikan mi alaileyan mi re in the name of Jesus engineer eje mo gboro omo bere ti leyan alaileyan
1: mo dupe lowo olorun odekunle dupe lowo olorun ojiji mi o leyan o ṣùgbọ́n mo ní aláàánú kan aláàánú yìí òun ni ọkọ mi aláàánú mi ṣubú.
0: kí aláàánú ọmọbìnrin ṣe ọmọ aláìléyìn yìí.
1: aláàánú mi ṣubú.
0: gbogbo èèyàn dìde nlẹ ó ní aláàánú òun ṣubú. abájọ tí bàbá kan fi kọ́ sára mọ́tò ẹ̀ ó ń gbọ́ mi ní ìsìn kíkú mọ́ pa aláàánú mi. ẹ̀yin ọmọ ọlọ́run dìde fọwọ́ gbá ìgànnà ọlọ́run jọ mọ́jà aláàánú mi ó ṣubú. Eyin omo school dide mami e daddy e laanu e bo ba ile subu iwe re le mehe esa bo ko re nba le subu olongbo ati dide ati de eyan omo di wahala o e fowo gba igana mojo won po bayi baba mi o moja laanu mi o subu olorun jo moja laanu mi o wo ojiji ni fe mo fo olorun moja laanu mi o fo lojiji nti won pe ni feni cup engineer je mo gbo omo benin o se die
1: mo waju lo we mi o re nikan afi olorun mo ni gbo mo fe gbigba mi mo bi mo se fe se mo sunkun mo tu joko mo ro pe eku oro mo sasa tun mo sasa si mi re nikan mo ni ha alanu mi o dubule yi o sele wi pe alanu mi subu ni 2022 December 31st ló ṣubú. A dẹ̀ máa ń gbọ́ program yìí, àjọ yìí program yìí last year June 7th lájọ ilẹ̀ èmi àti ọkọ mi lájọ máa ń gbọ́. Bọ́kọ̀ mi ṣe ṣubú lójijì nìyẹn, ló bá di stroke. Mo bá ní yé ẹgbà mi, ayé fi mí ṣẹ̀sìn. Mo sásọ̀tún, mo sásòsì. Wọ́n ṣàní ká gbéjáde. Àgbéjáde bí ta gbé lọ, wọ́n ní 600,000 náà màgbà. 600,000 mi ò ní 600 naira nílé. Gbàtàdé bàbá ẹ̀ ló máa gba 300,000 cash kó ohun tó dáwọ́ lé iṣẹ́ yìí. Bí fọ́nẹ́sì ọlọ́run ò fẹ́ rí Bible, bẹ́ẹ̀ ni òun ò sì fẹ́ gbọ́ program tí mò ń pọ̀ yìí.
0: Màmá dìde, ogun tí ó sọ fún ọ pé kọ́ ọmọ ka Bíbélì mọ́. Ibi tó wà solution lọ tí wọ́n ní ọmọ gbàdúrà mọ́. Ibi tó wà solution lọ tí wọ́n ní ọmọ ka Bíbélì mọ́. Ṣẹ̀gbọ́n tó ní babaláwo yẹn sọ. Ẹni tó lò fẹ́ dáwọ́ lè tí ó gba 600,000. Ó ní kò gbọdọ̀ ka Bible. Kò sì gbọdọ̀ gbọ́ program mi mọ́. Ó sún ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ dìde ńlẹ̀ gbogbo ènìyàn. Mo dúró nínú jẹgbọ́jẹgbọ́ àṣẹ. Ìṣẹ̀lẹ̀ tí ó dé bọ́ tó fi máa wá wòlí Èké. Ìṣẹ̀lẹ̀ tí ó dé bọ́ tó fi máa tọ́ aláwọ̀ kí. Mo dúró nínú ìpẹ̀kun àṣẹ láàárọ̀ yìí kò ní débà ọláyé. Mo gbàgbé pópé ìwàásù yìí o. Aláàánú òun ṣubú. Nígbà tí aláàánú bá ṣubú kí lọ́kàn òní pópé ìwàásù tààrọ̀ yìí.
1: Mo sọ sínú pé kò ní lè ṣeé ṣe nítorí tẹ́mi fi ń pààrọ̀ ní ẹni tí mo dẹ̀ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Mo bá gbé ọkọ mi, mo bá gbé lọ sílé. Gbogbo tí mo gbé lọ sílé, gbogbo èèyàn bá yọwọ́ lọ́rọ̀ mi, lọ́wọ́ bẹ̀ sí òmíràn. Màá máa wo ọkọ mi kò lè sọ̀rọ̀, kò lè gbápá, kò lè gbẹ́sẹ̀. Ó wà ní dùbúlẹ̀. Màá máa sunkún pé yé aláàánú mi ló wà nílẹ̀ yìí. Ta ló tún fẹ́ ṣàánú mi nínú ayé báyìí? Àfi Ọlọ́run.
2: Ọ̀rọ̀ mi yà wọ́n lẹ́nu, ìyẹn àwọn tó sọ pé mi ò lè ní láyé.
3: Ayé ra ayé.
2: Àánú pé mi dìde lójú ẹlẹ́gàn, àròní
3: bí. Lójú ẹlẹ́gàn, àròní.
2: Lójú tàwọn tó fi mí ṣẹlẹ̀ yà.
4: Lórí mi ò lọ lọ́wọ́.
2: Sọ mi jọba lórí wọ o.
4: Kẹ́kọ̀ọ́ máa wò ní lókèlókè, ọmọ àgbékalẹ̀.
1: Màmá pé Ọlọ́run ọ̀dẹ́kúnlé, Ọlọ́run òjijì ṣàánú mi. Àwọn èèyàn ti wá sọ mí jìyà Jésù mi lọ. Wọ́n ti wá léwo ni Ọlọ́run òjijì? Mo ní Ọlọ́run òjijì tó bá yẹ pé ìwọ ló pe ọ̀dẹ́kúnlé lótìtọ́ àti lódodo. Ṣàánú ayé mi kò gbé aláàánú mi dìde. Aláàánú mi nìyí. Olúwa gbé dìde fún mi. Ọlọ́run gbé dìde fún mi. Ó wá di January 10th. Mo rí ìránṣẹ́ kan, ọkùnrin ìránṣẹ́ yìí, ibi apá òsì ẹ̀dọ́lẹ̀. Ó fẹ́ gbèbè èjìká ẹ̀, kò ṣe é gbé. Ó ní ewúro. Ó ní ìránṣẹ́ yìí, ọkùnrin ló dúdú, kò ga jù, kò kúrú jù. Bẹ́ẹ̀ ni ó fẹ́rẹ̀ dàbí pọ́kọlà ẹyọ kọ̀ọ̀kan. Bí mo ṣe pariwo nìyẹn. Ẹni ọ̀fà spoke ni o. Mo ṣe pariwo ni, hallelujah, hallelujah. Àwọn ọmọ mi wá ní, mami kí ló dé? Mo ní Ọlọ́run fi àwòrán dádì yìí han Ọlọ́run òjijì ni o. Lọ́ba ni ẹ̀ ń bá ní ẹ̀rọ báyìí lẹ ṣe mọ̀. Mo ní ṣé nǹkan tí nǹkan bá jẹ́ ti yàn ní mọ̀ ni. Ó ní ẹni náà kò ga jù kò kúrú jù. Ó dúdú dẹ̀ ó bá ìpókọlà ẹyọ kọ̀ọ̀kan. Ọlọ́run bá fi ọ̀rọ̀ wọ̀ ní sọ. Mo ṣàdúpẹ́ fún Ọlọ́run ní ọdún tẹ́lẹ̀.
0: Ṣé ṣe ń gbọ́ àwọn tí ń fọ́lò program? Òun ló fi jẹ́ wípé bó ṣe ń gbọ́ mi tó bá máa tó gbé. Àsìkò tí àṣẹ bá jábọ́ ò ní mọ̀. Mo gbọ́ nǹkan kan bí mo ṣe tún sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa sọ wípé ẹnìkan gbọ́ mi. Wọ́n fẹ́ fún ọ ní owó ńlá kan tó bá yìí láyé. Ègbé ni fún ẹni tó wí ti Ọlọ́run kò wí. Wàá fún òkè ní ìgbà mẹ́sàn-án. Ìyẹn túmọ̀ sí pé owó tí ò wọ inú àkáǹtì ẹ rí. Láàárín òní sí ọjọ́ mẹ́rin sì ni ó ṣẹlẹ̀. Ìgbà tí ó bá fi di ọdún 28 ó ti pè mí fún ayọ̀. Ó ti san ìdá mẹ́wàá tó ọ̀sán rí. Ẹni yẹn yóò fún òkè ní ìgbà mọ́kànlá. Nọ́mbà yẹn ló ṣe é pín. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi mọ́ ń dẹ́jẹ́. Ọlọ́run òjijì. Mo dúró nínú jìbújìbú àṣẹ. Owó tó tó tẹ́ ìṣẹ́ ẹni tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Mẹ̀lá gàdàríà tí ò wọ inú àkáǹtì ẹ̀ rí. Mi ò mọ̀nà ibi tí ó gbà wá. Bí n bá gbọ́ tó fòókè ní ìgbà mọ́kànlá. Ọya gbà. In the name of Jesus. Bá a ṣe wí lọ́jọ́ yẹn nìyẹn tí ìgbàgbọ́ obìnrin yẹn rọ̀ mọ́ ó ló ń pariwo despite the fact tí ìrọ́pọ̀ ẹ̀ kò dìde that is what they call faith and ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó máa lọ sórí facebook kí n tó bọ́ sórí tiktok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ ní àárọ̀ ni ẹ wò mí ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́yìn ti pàdé mi lórí facebook tiktok àti youtube àwọn tá a jọ gbàdúrà tàná mọ̀ pa àfi ṣe awẹ́wà mọ́ aago mẹ́fà àbọ̀ láàárọ̀ kùtùkùtù yìí ìgbà tí ó bá fi di aago méje àbọ̀ a ti mú wa lé pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ ní sèǹtọ̀la ìpàdé forí jẹ́ lágbára ẹni tó la yé àtọ̀run ẹ sí oúnjẹ tó bá wù yìí any is going to be prophetic service ìsìn tá à ń sọ yìí yóò jẹ́ ìsìn ìṣèwòlíì ẹ jẹ́ mọ gbọ́ obìnrin bọ̀ ẹ jẹ́ mọ gbọ́ wẹ́mà nípàdé tọ̀lá ó ti wáyé.
1: Ìgbà tó di ọ̀dì lẹ́gùn lọkọ̀ ń báyé òun fẹ́lẹ̀ toilet bàbá gbé gbogbo ta gbé láti nílé dé ìpápá ló bá ní òwòrò òun fẹ́ jòkó bàbá gbé jòkó nígbà ìjòkó ta gbé jòkó lèmi bá wọlé lọ bẹ́ẹ̀ ṣe wọlé lọ kí tó padà síta mo ti rí pé ó ti dìde ó ti rìn à ń ti rìn síwájú díẹ̀ ó tẹ̀ ti rìn mo ní ẹ wá ó ní mo ti dìde lórúkọ jésù mi ní padà bùbúlẹ̀ mọ́ mi ní padà jòkó mọ́ mo ti dìde ọlọ́run dìde ti gbé mi dìde.
0: Bàládà Fadéṣà sọ ọgbọ́ tó wí olóhùn dìde gbogbo ẹyin tí ayé dágúnlẹ̀ mi ọmọ bọ́ yóò gbọ́ mi ní ọ̀fíìtù mi ọmọ bíi tó dùbúlẹ̀ sí gbogbo ẹyin tẹ́ ní àìsàn wa lápáta bíi ti stroke mo pàṣẹ dìde in the name of Jesus Christ àwa gbọ́ mi ó lè sùn lẹ́kọ̀ọ́ ló dìde o ìwọ náà mọ̀ pinnu ni ó dìde ọ bá mi pàdé sáfíìsì lọ́la bọ́ ọ bá lè onílọ́jọ́ tó ní àpẹẹrẹ sà ẹgbọn tóbìnrin yìí ń sọ sẹmẹ ló ti ń sọrọ ẹnjìnìà ti mọ gbọbọ mọbọ.
1: mo ní gbogbo ilé pariwo níjọ pé ìwọ ni nǹkan tí ó fẹ́ gbà ní 600,000 lọ́wọ́ ṣe fún mi lọ́wọ́ òjijì ṣe fún mi ní ọ̀fẹ́ ló fún mi ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé ògùn ni ẹ̀ ń lò nǹkan táláìmọ̀ kan fi ṣe rẹ̀ ló pọ̀ èmi ò rí eré o bàbá bí ìmọ̀ bí adúdú nìyí bí àkùpà nìyí bí àfúnfún nìyí èmi ò rí eré ìmọ̀ owó èèyàn tiẹ̀ jẹ́ ohun yìí ni èmi gbọ́.
0: sẹ́yìn kan tó ń gbàgbọ́ pé ògùn láti ń ṣe níbi tí nǹkan dé o sì tún rò pé ògùn náà ni o tún rò pé àǹfọ̀wá na àwọn èèyàn náà níbi tá a bá nǹkan dé yìí ọmọ yẹn ti sọ̀rọ̀ tán ó ní ta láìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ìlọ́pọ̀ kò fojú kàn mí rí èmi náà sì mẹ́ ti ń sọ̀rọ̀ gbogbo ṣe ń jẹ́ ti ọlọ́run pé ọmọ àdúgbò ti ń gbé ó ní sẹ́mẹ̀ mo sá gbọ́ ní ìsìn nínú ọ̀rọ̀ tí ń sọ èmi ò nílò kí n rí omi ò rí ọlọ́run rí kí n tó mọ̀ pọ̀ wà mi ò nílò kí n fojú kan ọlọ́run kí n tó gbàgbọ́ ohun tó jẹ́ kí àwọn ọmọlẹ́yìn yòókù ọ̀dájú tómọ́ọ̀sì lọ nìyẹn ó ní alábùkún ni fún àwọn tí ò rí mi tí wọ́n sì gbà mí gbọ́ tómọ́ọ̀sì ni àfi tí ngbá tó rí ní ngbá tó fọwọ́ kan bí wọ́n ti lú lọ́wọ́ àwọn tí ò lóye èmi pàṣẹ láàárọ̀ yìí gbogbo ẹni tó ń gbọ́ mi ò tún bá wọn ráhùn mọ́ láyé sista yìí wọ́n sẹ́tù ẹ lọ́dún yìí ẹ jọ sà ibi kí tẹ ẹ rọ́ṣẹ́ yìí mo fi gbogbo àsìkò ìṣeré títí tí ó fi di òdì 31 mode of prayer mo fẹ́ kẹ wà ọlọ́run bá ń gbọ́ kinní kan pààrọ̀ afẹ́ pààrọ̀ wọn bàbá àwọn bọ́lá tó ń bẹ tí ó hand over fún ọ ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àdúrà ẹ̀yọ̀ kan péré màá ní kẹgbà tó ó nìjẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ ẹ jẹ́ ń sáré wò bọ́lá mo lè gbọ́ obìnrin tán kó tó di pé màmá lọ àárọ̀ ọ̀la ó lè dí ẹ̀rọ ẹ̀ máa.
1: mo dẹ̀ ń fọ́lẹ̀ mo ń tẹ̀lé mo dẹ̀ rí ìyanu nínú ẹ̀ ọlọ́run tí ó pè mí jáde nínú ìgbẹ́ ó ṣe gudugudu méje yàyà fún mi 600,000 ṣe wá di tọ̀fẹ́ ṣùgbọ́n mo bẹ̀ yìí mo try láti wá sí Jesus City mo máa ń gbọ́ Jesus City mo dẹ̀ máa ń gbọ́ wẹ́mà mi ò débẹ̀ yìí ṣùgbọ́n mo try láti débẹ̀ mo sọ fún ọkọ mi mo ní nínú kòsíkòsí yìí mo ní 77 yìí 77 may yìí mo ní àmà débẹ̀ ó ní àmì mo ní ọlọ́run á ṣe ẹnìkan máa ṣàánú fún wa ọlọ́run ṣàṣe àríkèjì kan abọ́ sínú ọkọ̀ adé Jesus City èrò pọ̀ mo tọ́ àti fi jáde gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ ṣùgbọ́n èrò ti pọ̀ jù wọ́n jẹ́ ká rí yín ọjọ́ yẹn ni woman kan jáde woman 52 years tó bímọ ọjọ́ yẹn ló jáde fún ọpẹ mo ní bébì lọwọ ọjọ yẹn lọmọ mi náà pé wọn yí ẹ wọn ò jẹ kí n rí wọn ni pé mo ti pẹ mo wá fi ọlọrun mo fi bẹyìn ẹ jẹ kí àwọn aráyé mọ wípé ọlọrun ló ń ṣiṣẹ yìí kì í ṣe èèyàn bàbá mi iṣẹ ìránṣẹ yìí ò ní bàjẹ o àdẹ ní yéṣù tó máa gbin ṣubú a ti ń gbórúkọ yẹn àní gbọmọ kò ní ṣẹlẹ sí yín o ẹ dákun ẹ gbàdúrà fún mi nítorí ìgbà tí aláàánú mi ṣubú ayé ọ̀tá mi kàn torí wọn fọwọ́ lẹ́wọ́n pé bó mo fẹ́ gbégbà kò sí jíjẹ kò sí mímu kò sí nkankan ṣùgbọ́n mo mọ̀ wípé nígbà tí mo ṣe gbọ́ prógámù yín tẹ́ ṣe wà láàyè síbẹ̀ mo máa rí àánú gbà ó dá mi lójú lótìtọ́ àti lódodo ẹ ṣe ò mo dúpẹ́ o tí ọlọ́run bá bẹ lórí ìtẹ́ ẹ̀ tí bá rí owó gẹ́gẹ́ bí ọlọ́pẹ́ mo máa jáde ní 77 tó ń bọ̀ mo máa dé jesusity máa jáde bí ọlọ́pẹ́ ní 77 tó ń bọ̀ torí ọ̀nà wàá jìn sẹ̀mẹ̀ ni mo ti ń pè ẹ ṣe mo dúpẹ́ o ẹ bá mi gbàdúrà fún aláàánú mi kára ẹ túbọ̀ le jù báyìí lọ ó lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìpadà láyé mi máa kàn mọ́ ẹ ṣe mo dúpẹ́ o.

0: sa adua kan kin to jade egbo ile
1: e ka san sa oruko mi ni faseki patima e se o daddy mo dupe lopolopo ti aanu ati ojurere ti mo ri gba nipase yin lowo olorun ise ranse yin ele jo na o mo dupe pe mo kokko bo ninu oku ala tori mo fe jeri si agbara olorun laaro yi mo fi ipe yin toro ni owo olorun nigba ta si fi jade church olorun de da mi le mo mo la la kala ge sugbon olorun kokko ba mi ti lekun ala kala lati gba ti mo ti dele aye mi o ri eni ta mi lere ri pe gba ni owo abi nkan to le dun mi ninu oko tun fe mi sile kesa dede pe mi ni ojo kan lai pe yi o de ko 100,000 fun mi pe ki n gba emi ati e mo n ja o de mo n soro ti o ba ikun gbe si mi ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tó kó owó ìfún mi pé ó dàbí àlá àbí tòótọ́ ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó ṣe fún mi pé gbogbo àwọn nǹkan tẹ́ ní ká máa ṣe láàárọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé mo sì ń rí ẹ̀rí lójoojúmọ́ ọmọ mi ọmọbìnrin mi àkọ́bí mi ó wà nínú èrò tó jẹ́ obìnrin ó ti tó bí ọjọ́ méjì tí mo ti ń retí pé kí wọ́n pè mí láàmú ló kàn ṣàdédé pè mí pé ha lórí ìkíní ìṣẹlẹ ó ti yẹ kí òun ó bí ṣùgbọn òun ò rí nǹkan kan láàárọ yìí mo fi ìpè mo kọkọ sẹǹdì mẹsáàgì sí yín mo wá fi òróró sí orí ahọ́n mo wá fi ìpè yín mo fi tọrọ lọ́wọ́ ọlọ́run jáde mo mà dúpẹ́ owó má pè mí láìpẹ́ ìpọmọ mi bímọ ìdí ọpẹ́ mi rèé o ẹ ní ṣiṣẹ́ dà o ẹ ní fọmọkọná ogun o ẹ ní fayakọná ogun jáde mo dúpẹ́ o ẹṣin olúwa túbọ̀ máa ṣagbára yíjọ tó o mo dúpẹ́ o.
0: náà gbogbo ilé ẹ dìde ní mo là nọ́ìtì ọ̀hún wà tó o bá ní sáwọ́ nọ́ìtì ọ̀hún wà wá fi kan wọ́n bí ìyá yìí wà wá kígbe bàbá mi kí ni ò tó sú kó tó di ìparí ọ̀sẹ̀ yìí jẹ́ kí ilé ọkàn mi kò jù bẹ́ẹ̀ lọ ọkàn tó ànọ́ìtì ọ̀hún ó sì fi pé gbogbo tó o bá fẹ́ ẹ̀yin 23 èèyàn 23 kí wọ́n wá rú ẹbọ 2300 pé mo fi ṣe prógrámù tọ̀la tó ọba wà ní wọn wọ́n tó ọba ṣìṣì ní wọn ṣàṣe nǹkan kan tí wọ́n ní ó fi mọ̀ pé wà ń bẹ̀ gbogbo yẹn mú ìdá mẹ́wàá mú ọrẹ tó bá jẹ́ àkànṣe kan jáde ẹjẹ́ àlò àkáǹtì 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹlẹ́lẹ́ 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International nìyẹn ni ó tún gbé jáde. Ẹ jẹ́ sọ báyìí inú Jésù ibẹ̀ ni ayọ̀ pé sí àyígbádùn tó ń gba inú Kristi láti rìn ó nìkan lóníṣẹ́ ìyanu so fàyè rẹ fún ọbẹ̀rẹ̀ ṣe bìrì lára rẹ. Ó ẹ jẹ́ gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀ dé àti àwọn ọmọ ọlọ́run tí mark wedding anniversary mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń ṣe bẹ́ẹ̀ dé àánú ńlá àti orí ọ̀fẹ́ ọlọ́run tí mo ń gbé ẹ̀dá sókè tí mi máa jọ bí ògùn kó dé báyìí bẹ́ẹ̀ ṣe mark birthday àti anniversary yìí. Bible Kahaladi Shentop Ahadush. Happy birthday. Long life and prosperity. Happy wedding anniversary. In Jesus' name. Wọ́n gbàdúrà fún gómìnà wa ẹ máa pọ̀ sí. Ẹ ń bá gbógun tì í ilé ó gbòmù. Báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform àti gbogbo àwọn students lápapọ̀ ìrè báyìí. In Jesus' name. Ọ̀fẹ́ send the testimony ẹ̀ bí àwọn èèyàn yìí. Jọ́ loud jù ní ti jẹ́ ó sì clear. 08081 65 66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed it is worth it.
2: From Lagos, this is
3: your
4: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-375-7685, 0802-684-7685. 4760 or send us an email info@jordan105fm.com for satisfaction beyond wow.
3: Satisfaction beyond wow.
4: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.
7: Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com. Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.5 FM.

0: They are to bring this
1: way, but I have
0: to sacrifice this against you.
1: Go my healing one.
0: That's your treasure.
1: Only Tabang Badua Tuesday.
0: That's why we are praying today prayers.
1: Money or loss, if I pray alone.
0: And I say, go to other God.
1: Go to the boss. Sorry.
0: I'm going to take back to the man.
1: Let me have my work. Sorry, sir. Our pastor need you.
0: The pastor need my money.
1: Sorry, think come back to the
0: lay. When this are tough, sir.
1: Amount. Fitty, party, party, rue, but
0: you know. Constantly, we make sacrifice like
1: that. Tell me, go on, sir.
0: Someone say, sir.
1: Borrow, body, body.
0: If the thing is this
1: way. Tell your frack, what down, bro.
0: I should touch your beast.
1: You want to come, we'll say, Lord.
0: What is the next thing to do?
1: Number one.
0: One, come on.
1: Mark, but one there for
0: no, that you are created for it.
1: You are not created for that.
0: How there is a little
1: on two, but that gets here.
0: And what is not yours? If you are giving,
1: only that
0: man can return it.
1: Ilio Mana,
0: the woman of Hannah,
1: alone Lotti,
0: God himself,
1: Subhana, Baka,
0: but Hannah is not a face.
1: So many people,
0: how by your
1: want to look, but they are calling it.
0: They think, why this
1: is your one man of God.
0: You got a judge, you know, be that way.
1: So, but in Suma, say your
0: when you are great, was a big process. And then he was right.
1: One felt
0: they want to shut it.
1: You want to frustrate.
0: So I can frustrate you.
1: You know what?
0: You are going to say
1: no way.
0: No God.
1: By fire.
0: Iba.
1: By force. I must be free.
0: Me
1: only Paris.
0: I can't finish this one.
1: But to continue.
0: I'll continue tomorrow.
1: Can you can catch it?
0: What is the next thing to do?
1: Lati bo.
0: To be free.
1: Lower it that
0: way. From stagnation.
1: Beg be set.
0: Take a step.
1: Do not procrastinate again.
0: Ma, you don't la.
1: Mama for a dollar.
0: Stop procrastinating.
1: Hello, me and my cellar.
0: Okay, we teach
1: you. You will pay. I do anybody.
0: We have program.
1: Hello, we
0: can we say?
1: Lord,
0: I'm going to
1: my Lord, Lord,
0: I regret at that time.
1: So do I lay
0: like tonight.
1: I tell one boy, Jabu,
0: don't have any Jabu,
1: and Masule,
0: don't sleep at all.
1: There is a receipt for
0: you. What did you
1: on TM? You want by me,
0: what is it? What's telling me?
1: Lord, in your
0: job, what about your job?
1: Go down to
0: room. If you want to take
1: my baby, we
0: go. My father says,
1: go and when you're the back bombing lane.
0: How do you tell me today?
1: Only when we see
0: he has the job for your feet.
1: Oh, my lago, let me tell.
0: I will give you the best.
1: Oh, my work, party.
0: You will begin to shout. I am free today.
1: To me
0: I am delivered.
1: No
0: I am free today.
1: To me
0: I am delivered.
1: Jesus, Oluwawa. Only one story kokala.
0: I deserve this 11.
1: That's a carry.
0: Verse 4. And the donkey is here at afefe
1: eni ton kesi afefe
0: ki yo furubi
1: ko le furubi
0: ati eni ti o se nwoju awo
1: sama to nwoju sama
0: yo se
1: ko e to ba nwojo ti o rorun
0: if you looking for the day
1: to be le se nkan
0: you will not take the day this
1: time to ba ya ma se
0: later
1: ipade on the 29
0: like program of
1: 2031 oh godo sun
0: you must not be sick
1: to ba se se nwa afefe ba
0: if that you observe the week
1: ko le furubi
0: you will not so
1: gbogbo nkan laye
0: yi everything in life
1: e ma risk
0: it you risk it
1: gbogbo e te wa si fa
0: you have never been to father before.
1: Only one important.
0: Today is so important.
1: The story set him on
0: the law. The uncle work.
1: Glory, oil, miracle like rain.
0: Over that oil of miracle like
1: rain. Miracle like rain.
0: Oh, Lord, he's young.
1: He's
0: what on it.
1: Somebody, my God,
0: I will bring it out today.
1: I want to continue to
0: work. Some have got it, yes.
1: Like Sunday.
0: On Sunday.
1: He and Evans.
0: At Evans.
1: Evans.
0: At Evans.
1: So, for boy,
0: but all of you.
1: See, at it, by Lord,
0: you have seen me that
1: day. Come
0: along with it
1: today. Mom, I'll activate
0: it. I'm going to activate it.
1: Mom, I'll stop.
0: I tell you how to use it.
1: Any time when we go state,
0: just in other states.
1: Along to button you.
0: God has answered.
1: Any other akura,
0: akura.
1: Emma, the team will arrive tomorrow.
0: They expect the prophet on
1: Thursday. Ah, we want to message.
0: People have sent a lot of
1: messages. So you can say by phone.
0: Prophet, why are you doing this to us?
1: Say by phone, those
0: states. You have not done this to those states
1: before.
0: No, it's not that way.
1: Emmi Oluwa,
0: the spirit of the Lord.
1: Loman Dari
0: will direct the prophet.
1: Oloman Dari wants
0: to direct them to where he wants.
1: Ben,
0: thank you, Father.
1: Oko say Dari meni.
0: The way that
1: has directed me. Thursday,
0: this Thursday.
1: That's your goal.
0: From 7 a.m. Power of God is coming down. People will receive miracles. They will receive miracles. Amen. The program at Evans. All of us. We are going to Fagba. When we talk of the mountain.
1: Next week.
0: I want to establish
1: it. We
0: will establish that
1: program.
0: For some reasons. I
1: give
0: you the
1: best.
0: You that never asked before.
1: So far, Bolo, why
0: you want to yes, sir.
1: Stop seeking people's approval.
0: Yeah, wow, you bear when you're out of God.
1: Maje kawo eyan je awon ni o mo control.
0: Don't let your life be controlled by others.
1: Let the spirit of God control.
0: Je ki Olorun ma tare
1: ati lu ati ni lu Olorun lara.
0: People will only push you against God.
1: Oh, that ti e ku oloju ona
0: do. And they will push you out of your destination.
1: Won ti file lo mi ku labe
0: woli. So that you put out of their prophets.
1: Adu ati bagbe lo mi
0: today. The prayers that lift us up.
1: Awon eyan ti stop
0: people. Stop people from
1: praying. Let me gba.
0: Let me pray.
1: Mo gbadura.
0: I pray for you.
1: Gbogbo eyi ti awon eyan ti wo ko loju ona ori le.
0: Put that out of your way.
1: Eh, e pada be.
0: Eh, back to your way.
1: E pada se. Galatians chapter 1.
0: Iwe Galatians ori kini.
1: Verse 10.
0: Ese ke wa.
1: Eje mo rando.
0: Ije ni ti si yi. Eniyan ni emi yi lokan pada tabi Olorun. Tabi eniyan ni emi fe lati wu.
1: Abi Olorun
0: nitori pe bi emi ba si wu eniyan emi ki yo le se iranse Christ
1: o le wu
0: you cannot please man. Don't please man.
1: You want to please them. You want to hear them. You want to dance to their tune.
0: Ope ko fe
1: gbo ti won.
0: Who has ever done so?
1: Sa se yori ri. Oga
0: my brother.
1: Ma continue to teach lola.
0: E
1: gbadura. Oluwa.
0: Oh Lord.
1: Famidide.
0: Elevate me.
1: Nibi ti mo subu
0: su. From where I stand.
1: Soro yi oba.
0: Beni sir.
1: Nibi ti mo subu.
0: From where I am falling.
1: Owo eniyan ni.
0: A true man.
1: Inu ala ni.
0: All my dream.
1: Inu oro
0: ni.
1: Inu epe kan ni.
0: If you suspect,
1: I beg
0: you. Psalm 19. We are reading it today.
1: Psalm 33.
0: That's Psalm 99.
1: Come on, sorrow.
0: Let the heavens speak of prayer.
1: Psalm 99.
0: Unity Bank 00 32 39 37 01. Again, Unity Bank 00 32 39 37 01. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account. Echo Bank account is 097 000 3215. Again, Echo Bank account 097 000 3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For information and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: Testimony, I bear.
0: Testimony has come.
1: Bon, Lua,
0: I have heard of Lord that.
1: Oh, say that.
0: You are unstoppable.
1: Emba fe pada de.
0: I don't want to stop you again.
1: Emia kolu.
0: Your life is over.
1: Orushi.
0: Everybody is open.
1: Orushi.
0: Amen.
1: Ebore.
0: You are offering.
1: You be on it.
0: I assist you.
1: But then me.
0: Meet me.
1: Ni fagba la.
0: I fagba this morning.
1: Oga.
0: My brother.
1: Ise oni yato.
0: Today's assembly.
1: Inu 7 Tuesday tambalo.
0: 7 Tuesday.
1: Oba into wa ma.
0: God give you a chance.
1: Mo so fin pele ni.
0: I told that today.
1: Mo ma fin ni apple.
0: I'll give you the apple.
1: To ba le into wa ma.
0: If the assembly. I will use my glory.
2: From Lagos, this is
3: Nation with the boys for entrepreneurs.
4: Iyoro ma se, Iyaru oya ma se, Oju baba ti maniri ma se, Oju oni ma kiri o ma se, Ase Oluwa ni, gbogbo eyan so bi, akoko ire owuro de, e wa gba iyanu lati nu baba wa ninu Oluwa, Apostle Dr. SM Mustafa JP, baba se bi oba, Oludasile ijo Olorun, Seat of Christ Golden Church, Land of Reality, ti National Camp wo wa ni, se bi oba International Power 9 Camp, Kilometer 54, Igosi Ibadan Expressway, Nufuwa pe ipele Ogun, Apostle Oya.
5: Ogun orun to nyo lenu oni ri mo. Majemu oju ala o pare. Ogun emadi o pare. Asetimo pa kadara da loju orun e pare. Owo to ndapo mo loju ala o pare. Owo tin gbo je fo loju orun owo je gedanu. Majemu emadi yan o pare.
6: Amen.
5: ogun ti n gbe ogo mi loju ala mo pare
6: amen
5: ogun ti n gbe ogo mi loju ala mo pare
6: amen
5: ogo re jade wa
6: amen
5: ogo re jade wa
6: amen
5: ogo re jade wa
6: amen
5: ase tin be ni san 19 ti ogo re la ye ja ase ye wa ye re
6: amen
5: wa jeyan
6: amen
5: wa dide
6: amen
5: oro ja sen
6: amen
5: jesu oluwa wa
6: amen
5: mo ki gbogbo eyan mo olorun awon ayajo bayi na ma n pe ojo isegun ojo tuesday ojo isegun ni won okoko ma n gbogbo loju ala won ma n yu awon eyan lenu loju orun won ma pa kada rada ogun ti ma n ja loju ala ki sogun ta ma ri won ti le pa emiran re patapata aji a mo po lala eni o so ala to la ko mo o lo be lati oni lo majemu ti won fi dapo mo loju ala majemu yen pare
6: amen
5: in the name of Jesus
6: amen
5: wa si bi oba laye
6: amen
5: wa jeyan
6: amen
5: wa dide
6: amen
5: in the name of Jesus
6: amen
5: banke to wa legbe pe karo
6: amen
5: nya karo ni Nigeria ti wa karo ni nbi o le je ka sanbo mi o je ka legbe mama ni Nigeria ti wa bayi e karo ni gbogbo bi te omo karo jire ba wa e karo lanki lo wo lo bayi loruko Jesu wa ara anugba
6: amen
5: so pe ma ara anugba
6: amen
5: so pe ma ara anugba
6: amen
5: a mo gbadu alowo lori ogboru ogboru o se teyan gboro fi sere opolopo omo ologo na ti somo do omo ologun nipase ogoju ala awon ogoju ala yi igbo na ti wa gan awon wo ni root ogoju ala yi kini ogoju orun kilo ni ba se pelu igbe aye eniyan gbogbo awon kan won lo ye ka mo awon ti ma n toyan wa loju orun number 1 awon to ma yan number 2 ogun agbegbe number 3 emi ofurufu awon kan meteta yi ni won ma n parapo to ma n yo yan lenu loju ala meri to ku mo le mese mo se n base lo mo le sori jo mi tori to le nbe o ni majemu ibi majemu ibi o na ma n da lamu gan o majemu ibi yen ibi ti yen ti wa o ti n sele ibe lati ma ri oko orun ibe lati ma ri majemu atorun wa bẹẹni ẹni tí o ti mari laye bọ loju ala ama bọkùnrin sere ajọ ama se bi iyawo n'ole ajọ ma ni ba idapo loju ala bọ kò ti mari ibo lo ti rọpọ loju ala ama yẹyẹ obìnrin tẹ ti mari loju orun loju aye kò sọkọ èmi yẹn lọkọ kò gbádùn ẹ èmi ìlú àkọkọ sọ́wọ́n májẹ̀mú ojú oorun ni àwọn májẹ̀mú yìí tó gbọ́dọ̀ máa wò ní hàn wọ́n á máa gba iṣẹ́ lọ́wọ́ èèyàn wọ́n á máa gbọ́kọ̀ lọ́wọ́ èèyàn wọ́n á máa gbọmọ lọ́wọ́ èèyàn wọ́n á máa lé èèyàn gidi sọ̀rọ̀ lára ènìyàn ẹ tẹ́wọ́ sí mi sà mo pàṣẹ bí wọ́n bá gbàgbọ́ májẹ̀mú àìmọ̀dé yẹn ó yà pàrà ni mo ṣe ń tẹnu mọ́ pé bọ́ọ̀bà wá sí kámpù ni fún òru tá a máa ń gbàdúrà yìí tọ̀sẹ̀ mọ́ fi ṣeré o make sure pé o wà ń bẹ́ jára rẹ gbà torí wọn ní fẹ́ kó o wá lójú àlá wa convince èmi máa ní òun ti sọ pé òun lọ ṣùgbọ́n lọ́jọ́ yẹn ó kàn rẹ̀ òun náà ni wọ́n ti mú ọ lọ sóko iṣẹ́ lóru kọ́ bá lọ ṣiṣẹ́ sokolé rẹ̀ ọkọ́ mọ́ bá lọ náà ni wọ́n fẹ́ bọ́ ọkọ́ ojú àlá ló mọ́ fa ọkọ́ ẹrú láyé inú wọn wọn ẹ̀jẹ̀ ṣe bí ọba bọ́ bá kò kí wọ́n jabọ́ májẹ̀mú ni májẹ̀mú àìmọ̀dẹ ni o mọ̀gbà tó dá májẹ̀mú yẹn torí pé o ò tí ì dáyé gbà náà wọn ni ni ale mere ni wọn lọmọ ọmọ omi ni wọn lọmọ ilẹ ni alọmọ náà gẹdẹ ni orisirisi náà máa ń sọ àánú àwọn obìnrin tẹ máa ń se mi ìmí ò ní sùn okùn ni problem o ọkọ gangan ló ti fọwọ́ fa ẹyìn tí ó yẹ kó fà ló ti fà wálé o nígbà wàhálà bá dé ìyàwó náà ni bó o bá bímọ ìwọ náà ni bó o bá bímọ tọmọ rẹ òdíṣe ìwọ náà ni a ní sẹ òní ìyàlé ni ṣẹrẹ yìí obìnrin ẹyin ni kẹ múra dáadáa ẹyin kẹ múra dáadáa ìwọ rí pé ẹnìkan ò bímọ nígbà tí ò bímọ wọn wá lọkọ ẹ kí wọn tó sọ pé ọkọ ẹ lẹẹkan wọn sọ pé ìyàwó nígbà ogún èmi wà lé mẹ́ta nínú omi ló ń bímọ sí ìwọ náà tọ́ba lálàá lóòótọ́ ọ wà lálàpọ̀ lóyún ọ lálàpọ̀ bímọ lójú ayé o dẹ̀ lálàá o dẹ̀ gbọ́kùnrin yẹn gan lára ò balẹ̀ ibi tí ẹ̀ kó ti gibọ̀ o ti débẹ̀ kai riba kobi him mo pase lone o ma bo
6: Jesus
5: to ba wa padua iru won e mu afa dua won e worry na lo le gbadua egba apostle ayode le baba lo de gbadua ke mo ba gbadua e sai so ke mo ba sai so sai so ru ko mo ba sai so ru mo la ti ti Jesus se o ko wa le ko gan Luke orikefa ese kejila oko aleko yes
7: o si se
5: o si se
7: ni jo wonni o lo si ori oke la gbadura
5: Jesus fura e lo gbadura ki Jesus tun gbadura fun ngba Jesus ba lo gbadura iwo ni ye o wori ti e to ba le ti so o da kankan mo bi ti o gede ni imi e ti e lala ikan o lala o je to ti bi o lo lala ri to gun ba bo ko le mo tí wà lábádé kò wé mọ̀ bó o lè yẹ ṣe máa lóhùn ìlàlá àìlàlá yẹ ò dáa tó máa fi ẹ́ń ta ẹ̀tọ́ bá táwọn ò lè mọ̀ ló ṣe dáa kéèyàn mọ̀ lára jésù lọ sórí òkè a lọ dágbàdúrà a fàwọn ọmọ yìí lẹ̀.
7: ó sì fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run.
5: ó fi gbogbo òru náà gbàdúrà sí ọlọ́run kí ni wọ́n wá ń ṣe 24 good hours la máa fi gbàdúrà níjọ Thursday láago kan mo ládùú àgbà tóró mi ra padà yẹ èèyàn tẹ gbọdọ míìsì yóò náà èèyàn gbọdọ míìsì ẹ olúwa ti ní kí n gbàdúà ìbúlẹ̀ ti ń gbàdúà mi lọ tí ẹni kó wá tẹ́wọ̀ rẹ ká fún ọ ní mantu tẹ́wọ̀ rẹ ká fún ọ lóòrò bẹ́ẹ̀ ni kábàrú gèdè àyàká fáṣù mo pàṣẹ bọ́ọ̀lù wa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ní iwájú olúwa ẹni tí ẹ̀mí dúró ogun tó takú sínú àjò rẹ̀ ogun yẹn parẹ́ oh my god ogun yẹn parẹ́
6: ni parẹ́
5: ni parẹ́
6: ni parẹ́
5: ni parẹ́
6: ni
5: parẹ́
6: ni parẹ́
5: ni parẹ́ ni sẹ́yìn ọmọrẹ yóò gbàdúrà tẹ̀yẹ ìbọnì yóò gbọdọ̀ fi ṣeré dáfídì pàápàá a máa gbàdúrà tọ́ba rí pé dáfídì kò sọ ogun kankan nù gbogbo ogun tí dáfídì jà pátápátá ọjà ó dẹ̀ ṣẹ́gun kọ́dẹ̀ tí ò lọ táwọn ọmọ rẹ̀ lọ wọ́n jà wọ́n ṣẹ́gun wọ́n kẹ́rù wálé ìwọ ni psalm 63 ní ẹsẹ̀ kẹfà psalm 63 ẹsẹ̀ kẹfà kí ló wí.
7: nígbà tí mo bá rántí rẹ lórí ẹní mi.
5: mo bá ń sùn lọ tọ́ba wọn rántí pé ọlọ́mọ ní ń pa mí mọ̀ yẹ.
7: ṣé èmi sì ṣe àṣàrò rẹ ní ìṣòro.
5: tó wá rántí àwọn nǹkan tó lọ ṣe fún un yẹ.
7: nítorí pé.
5: torí pé.
7: ìwọ ni o ti ṣe olùrànlọ́wọ́
5: mi. orobi da laba sẹ́ndà irúbi kà sáyà mo pàṣẹ wọ́n má borí ogun. wà á borí ogun. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. wà á borí. àwọn tó borí ni mo ní testimony. mama yẹn ni wọ́n fẹ́ lé àwọn ọmọ wálé. láàbù láéláé tọ́lọ́run bá ń bẹ lórí òkè o wọ́n á gbọ́dọ̀ lọ́mọ mi wálé èyí tó fẹ́ gba fisa tó gba fisa ẹ gbà wọ ẹyin nígbà tó tẹnuba dúà kí ló ṣẹlẹ̀.
8: orúkọ tèmi ni pastor mrs rebecca mayonu mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣèbí ọba torí nǹkan tọ́lọ́run ṣe ó jọ mí lójú ní ọdún tó kọjá àwọn ọmọ mi ṣe bẹ́ẹ̀dì fún mi nígbà tó wá di february ó wá pè mí láti london pé mọ́mì ìwé àwọn ti dìhùn wọn ò dẹ̀ fún àwọn níwèé to ba di march amo pada bo nle mo ni lebo o pada wa bi o nibi ta lorun baba se bi oba wa ah iro iwe yi o ma gba ko to di march ayun ke osu wo la wa yi may ama wa ma wa le ni may mo ni ro ko to di may ye olorun ma se ya ni olorun ma da bi ro olorun ma jo e loju so mo wa dupe lowo olorun nipa to di osu to koja ni osu pari osu bo se pe mi niyan pe mommy adura yi ti gba tori tin ba ti debi ibi ma wa kunle pe olorun se bi oba oju o ma gbodo ti mi tori won ti so pe bede te se fun ya yin yen e ma ri nkan to ma sele si yin leyin yen so mo wa dupe lowo olorun bi pe olorun o je koju ti mi adura mi gba nigba ti mo gba se bi lori oke yi se bọlọrun se baba se bi oba lo wa ri pe olorun se bi oba ma se se so mo wa dupe lowo olorun mo yin olorun logo nitori pe olorun gbọnu ara olorun gbọnu yanu o de pese iwe yen fun won lona lona awon meta olorun de se fun won lona iyanu so o ya mi lenu ta awon meteta ni won de se leko na so mo dupe lowo so eri mi keji omo mi kan na yen na ti le visa o sa ma lo sabuja lo ba so fun mi ya o ni problem nibi ti olorun baba se bi oba wa tori kini mo se lo se bi tori ti yin na ni mi tori ikori tori te lo mi lo tori yin ni mo se lo so lo ba di ose to lo lo ba ni mommy ohun lo sabuja o ile yen ohun ni ko wa mo ni ko to de be jesus ti ma ba gboro ro to wa lowo mi ba lo foya ko to ba ti fe wonu office won ororo ita sowo ko fi pa oju e ko fi pa gbogbo ori e gbogbo nkan to need won ma fun e so mo dupe lowo olorun pe gbogbo nkan to need òhun ni wọ́n fún àti fisa àti gbogbo òwe tó nídìí tó kẹ lórí gbà sóògùn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ti ọlọ́run ṣe thank you god.
9: Gbogbo ẹ̀yin abia ẹ̀nàwọ́ síbí ọmọ rẹ máa la ayé já sáwọn ọ̀dọ́ wà ń bẹ̀ mo fẹ́ gún àwọn ọ̀dọ́ yìí wà ń la ayé já ogún rẹ máa la ayé já gbogbo èyí tí màá ń sọ pé fẹ́ travel tẹ̀ fún yín fisa gbọ́n tí bẹ́ẹ̀ ni sọ pé psalm 105 psalm 105 ẹ bá mi ká ẹsẹ̀ kejìlá torí àwọn ọ̀nà mẹ́ta sọ pé àwọn ò lè yàn ni ẹ̀gbọ́n tó sọ bẹ́ẹ̀ yes.
10: Nígbà tí ó ṣe pé.
9: Nígbà tí ó ṣe pé.
10: Kí ó ní wọ́n ní iye.
9: Kí ó ní wọ́n pọ̀ yes.
10: Nítòótọ́.
9: Nítòótọ́.
10: Díẹ̀ kíhún.
9: Díẹ̀ kíhún.
10: Wọ́n sì ṣe àlejò nínú rẹ̀.
9: Yes.
10: Nígbà tí wọ́n ń lọ láti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè.
9: Nígbà tí wọ́n ń lọ láti orílẹ̀-èdè tí wọ́n lè límìtì ẹ̀ sọ pé ẹ̀ lè límìtì mi.
11: Ẹ̀ lè límìtì mi.
9: Sọ pé màá la ayé já.
11: Màá
9: lè dáadúró.
11: Ẹ̀ lè dáadúró.
9: In the name of Jesus. Ẹ̀ka mi bẹ́ẹ̀lì fún mi.
10: Láti ìjọba kan dé ìjọba kan.
9: Láti ìjọba kan dé ìjọba kan ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọn bá wọn sọ ìjọba kan bí ìjọba yẹn bá ti lọ sí ọtán náà. Ìmí ìwọ̀n àníjẹ́ rí wọn mọ́ ẹ tiẹ̀ ní gbọ́ mìí mọ́ wọn á dẹ̀ sọ́dọ̀ ló wà ná. Ó gbọ́dọ̀ wà níjọba kan níjọba míì ni. Yes.
10: Àti dé ọ̀dọ̀ àwọn ènìyàn mìíràn.
9: Yes.
10: Ó ń kọ jẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣe ìwọ̀sí sí wọn.
9: Ẹ tẹ́wọ́ síbi lórúkọ Jésù ti Násárẹ́tì ogún rẹ̀ máa la ayé já. Ogún rẹ̀ máa la ayé já. Wọ́n bí olùfẹ́ make sure fún kásá 19 sínú omi gbé pàdé mi lọ́la. Psalm 19 kà sínú omi tá a bá ti parí gbé pàdé mi láàárọ̀ la. Ọ̀la Wednesday mo fẹ́ gbàdúrà kan sí make sure kó ṣe bẹ́ẹ̀ olùkọ́ni ń da fún yàn ni èèyàn máa gbégbèsè èèyàn sáré ara ẹ̀ títí ìlérí òfìsẹ́ bí ẹnìkan bá ń fi ogún ọdún kọ ilé tí wọ́n jẹ́ parí ẹ̀ nípa ayé ń bẹ ọdún kò sáyé ayé bẹ́ èèyàn wà ayé ò ní mú ẹ màmá yẹn ọ bẹ̀rẹ̀ ilé kíkọ́ 20 good years wọn àjẹ́ ó kàn án àgbà tó dá májẹ̀mú pẹ̀lú ọlọ́run.
12: Orúkọ mi ni Alhaji Atoyin Lanoste láti Ìkòròdú mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ọlọ́run mi ṣe gan-an ọlọ́run pé bàbá mi ṣe bí ọba pé wọ́n ń fọ nínú ayé mi mo rò pé ní oṣù tó lọ ojú kọ́ńtì mi pé kí n jẹ́rú ẹ̀rí báyìí pé pẹ̀lú ọjọ́ orí mi nígbà tí mo wá sọ fún ọmọ mi ló wá ní ẹ̀rí tó jẹ́ torí ìpinnu mi wájú ọlọ́run lórí ọ̀tá ìlú oṣù tó lọ ni pé Olorun ba se nkan yen fun mi ma bo sita ma de dupe Olorun tin se orisirisi erin fun mi gbogbo na ko leyan se ma mu dupe pelu odun ti mo ti tele baba e mo ti ri anu ninu aye mi ati ninu aye awon omo mi o ro pe o su tono o ni ka jade si pe owo kan mo ka ku ba se lagbara si won fun wa ni card pe ka ma kon ta ba fun Olorun lo se osusu won de fun wa ni iwo yi mo wa bere won ni bi to ba won ni bi to ti bere yen na pa gbara mi gbe mo bo sori pepe ota ilojo na mi o ri transfer se baba ni en ti o ba ti se ti o ba ti san wo kan fun won ni card kun la pastor ejo femi ni iwe o tori pe mi ni jo na se bi oba lele Bàtà wa ń ṣe ń jẹ́ mo wá ń sunkún lórí ọ́tà yìí torí pé ọdún ìlú pé 40 years tí mo ti ralẹ̀ wọ́n tí mi ò rí kọ́. Ìgbà tó di 2002 ó dà mí pariwo pé ọ̀dọ́ ló fi ralẹ̀. Ọwọ́ jí ń gbà yẹn ọwọ́ jí ṣùgbọ́n kan mi ò lọ síbi kíkọ́ rẹ̀. Ìgbà tó di 2002 mo kọ́ ilé yẹn ayé face to face ni mo tún pátì ó dé tẹ́jú window. Ìgbà tó di 2006 ọkàn tèmi náà wá ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ mi tí mo ṣe kọ́ bọ́ ṣe ń ralẹ̀ wọ́n ti ń kọ́ lé mo wá ní kán bá mi wó dé tẹ́lì ní ìgbà tó náà ti dé dáadáa pé màá wá kọ ní rúùmù àti ẹsẹ̀ pé tọ́lẹ̀ nígbà yẹn mo ṣàwọlé yẹn palẹ̀ mo bá pọ̀ láàrin 2 weeks Ọlọ́run mi bá mi parí ẹ̀ ó wá dúró ìgbà tó fi di December yẹn 2006 yẹn mo ti dédé LinkedIn. De level mo ra páànù ní January 2007 mo ra páànù mo ra aṣọ owó òbí mo sọ díẹ̀ nú ẹ̀ tó bá sì fún mi ọlọ́ba ní òǹde mi ò ṣáàrí owó òbí yẹn san nígbà yẹn láti 2007 yẹn ilé yẹn ṣàgbọ́ ọ́kì síbẹ̀ láti pé 2006 yẹn bí 20 years back báyìí ilé yẹn ṣáwà bẹ̀ ló fi di pé ìṣòro tún dé bọ́ta mi ńgbà yẹn tí mi ò ti ẹ̀ràn tí ilé tí mò ń du ẹ̀bí mi pé kí àlàáfíà àti ẹ̀ṣin wà fún mi ná ìgbà yẹn mi ò tí mọ bàbá mi ti bí ọba ń gbà orí ìṣòro yẹn lọ́tà mi wà tẹ́nìkan fi introduce programu bàbá sí mi tí mo ṣe ń lọ ìgbà tí mo ti ń lọ díẹ̀díẹ̀ ká mọ́wọ́ sẹ́nu ká san gbèsè ó ti ń kúrò bẹ̀ láàrin ìṣòro yẹn mo kó gbé páànù jọ náà mo gbé ta owó wẹ́dà wọ́n ti sá lọ mi ti ẹ̀rí wọn mọ́ aláàlúmílíọ̀nù tí mo san díẹ̀ díẹ̀ gbogbo ẹ̀ sáti ìgbà mọ́ta mi lọ́wọ́ mo ti kó nǹkan tà tí omi rẹ̀ fi lé mọ́. Mo sọ bí àbá sọ yí pé ẹni tó bá kọ́lé àkọ́pá tì ẹ parí ilé yín màá sáré dìde màá fò sókè. Ẹni tó ṣàṣẹlẹ̀ ni wípé mo wá sọ fún ọlọ́run ní December yẹn pé tí n bá fẹ́ ṣe cross over 2026 pé inú ilé mi mo ti fẹ́ kí n wá ṣe é. Mo ṣàtọ̀ ìgbà tó wá di last month tá a wá jáde pè bí gbogbo ohun tí wọ́n ń sọ ìbísà ń sunkún sọ́nà ni pé ìwọ Ọlọ́run ibi tí lè dé o ti kọjá òyì bí mo ṣe ń turú jọ pọ́ńtípọ́ńtí ni o mi ò lágbára rẹ̀ gbọ́n mi ìfẹ́ mọ bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe kí n tó wá prógráàmù oṣù tó ń bọ̀ ti march yìí kọ́lọ̀ ń kan ilé yẹn fún mi o dẹ̀ dúpẹ́ fọ́lọ́run mi pé o ti kan ilé náà inú ọ̀sẹ̀ tá a wà yìí ọkàn débi pé ọkàn tẹ́mi gan ọ̀tí ẹ̀ lọ́kàn pé mo lè ra irú tí mo fi ṣe ibi tí mi mò dúdú.
13: Fi ẹsẹ̀ rẹ kalẹ̀ báyìí fi kalẹ̀ sọ pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ sọ pé ayé àti àwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ máa fi ẹsẹ̀ lu ẹ sọ pé ó fi ìdí ẹ̀sọ́ rẹ̀ lórí òkú ó gbé kárí àwọn ẹ̀sọ́ mi ta ni yóò gorí òkè olúwa lọ àti yóò dúró níbi mímọ rẹ ẹni tó ní ọwọ́ mímọ àti àyà funfun ẹni tí o gbé ọkàn rẹ sókè sásán
14: tí
13: kò sì búra ẹ tán
14: òun
13: ni yóò rí ibùkún gbà
14: lọ́wọ́
13: olúwa
14: àti
13: òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ sọ pé mo bá ilẹ̀ sọ̀rọ̀ ilẹ̀ gbàrọ̀ olúwa máa ṣe àṣẹ olórí ẹ
14: máa
13: kọ́lé mọ́lé máa rà lè mọ́lé mi ò ṣe dá dúró in the name of Jesus ayé ẹ máa dìde kàṣà 19 kàṣínú omi gbogbo èyí tẹ kọ ilé àkọpàtì kabaraya ìwọ tí wọn ń dá dúró tí wọn àjà ń lọ ẹyin tẹ mọ pé global voice nìyí bọ wọn límìtì yín ayélujára báyé bá límìtì ẹ ọrẹ ló máa sá mo n lẹ tori abọ ju ade ye o ni eni to to ni gba o ye ka foro lo gbani gbani jesu jare gba mo gbadua nibi ti won di o ma loruko jesu o ye jade wa in the name of jesus wa jeyan lo la ojo anu to ba wa fortunate to wa badan to wa badan on ko le ti pe ti pe won jo pare e abo ko die o wa sa ere o ti ko lo sibe ah la so ko o yo pare e ni agbara kan ni won fo sa ti ori ni ka sam le ti so mi o fe travel won dai duro won jo lo ka sam le ti so mi oko e wa lohun iwo wa naija iba je ko lo wa mo bo la so ko o mo ya won ti oko won to wa ni abroad ti ya won wa naija won block won ni ma sare bo a se bo tin se a de ri bi o ti ri gba mi sa to ba wa di friday hey ya ya ya to ba di friday ko wa won tan pe ni se awon woli camp ma ni agbara lati jo thursday lo ti ma gbona ago kan osan ni ojo thursday lo ti ma gbona wa ni kuri beri eh oro tenu mi jade wa dide
15: amen
13: in the name of jesus
15: amen
13: gogo ran laye ja
15: amen
13: gogo eyan mo lorun te ma bless mi loni te ma fo sakati mi ejo tewo ni siwaju mo gbadura ni oruko jesus ti nasareti eni kan soso to ma fa ye soke o ya lo pade
15: amen
13: wa ri sifala
15: amen
13: won na ri owo
15: amen
13: wa ri surprise
15: amen
13: in the name of jesus
15: amen
13: aye adide
15: amen
13: wa de se bi oba
15: amen
13: jesus oluwa wa
15: amen
13: gbo eyan mo lo ta jo lo si jerusalem so won pa akoko ti so mole o o ti wole niyan o ti wole lagbara olorun october 12 to 19 a wa ni jerusalem ati jordan lagbara olorun on the 18 a wa canada awon mo lo won ti book gan awon kan ti book america to po ta won nbo so won ati se book ti e o made mi lale lori facebook apostle doctor smo mustafa jp baba sebi oba we fun ni number te ma pe si be ni to ma fi register loruko jesus wa ra nugba
15: amen
13: go bless e oruko bless e
15: amen
13: aye e ko dide
15: amen
13: gbo lojo bi oni oni wede anniversary e lo ra nugba
15: amen
13: e lo ra nugba
15: amen
13: igbe yawo le ko ni da
15: amen
13: aye an leto
15: amen
13: wa de se bi oba
15: amen
13: yan wa won celebrant to wa nbi agbola fi sayo ati adebayo dada happy birthday to you go gbadura e o ra nugba
15: amen
13: go bless apara abo e go ri bonu bo jeje o ya gbagba aye adide
15: amen
13: wara anugba
15: amen
13: wa de meri wa
15: amen
13: yesu oluwa wa
15: amen
13: oju sede kan fi da loju bayi pe
15: emi gogo meri bo
16: bẹ́ẹ̀ ni o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line city kilomita 54 lagos ibadan expressway kífùwàpẹ́ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì oróyàn tó bàbá ṣebí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ẹtú yáyá máa bọ̀ fún tìparí oṣù karùn-ún friday may 22 ọdún yìí kájọ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájí ọjọ́ friday ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí àkórí ìtòsù yìí la pè ní orí ìbá padà night of redemption aya forúkọ tuntun pé ìwọ náà ó dẹ̀ ní irú bákan náà mọ lórúkọ jésù ó máa ní tẹsítímọ́nì tó kọjá bẹ́ẹ̀ ìfàmì oróyàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé ìsẹ́mínẹ́sà pọ̀ sí i dá.

amure pàdé o ìbẹ̀rẹ̀ bí ayé mi mo ti sọ nù ti pẹ́ lọ́jọ́ ọjọ́ kan ló ra ń tẹ̀lé rẹ̀ sí mi bí mo ṣe lajú bẹ́rẹ́ ló bá di bàbá ṣe bí ọba ó ní ọmọ má ṣe bẹ̀rù ọlọ́run ti gbàkóso ẹ̀rù jìyà jógbà.

aseba akoda aye aseba aseda un gbogbo olorun oba mi oba riro ala oran mo nise faya ti kapiesi agboya ju oba tin je oro tin gbe na omo eniyan fun o na lo tu fun wa lori ofe ninu ola nla e lati wa laye ta wa laaye loni ki se agbara wa ki se mimo se ki se pa madura agbaju ki se pa ni igbekele kankan bi kankan o kan won lohun pa mi lo je ki atuwa loke pe lo ro toni alagbara o ba se pele o eni to loni e se jeje tori pe oni lari ko sen to mo la lopolopo igba igi ta ba foju rena a ma gbe ni subu odo ta ba si foju rena a ma gbe ni lo ma lero wi pe iwo lo to un sen ti o bi mi ko sen ti o mu mi tin ba se mo se gbe ran ti wi pe eni to lorun ba mi o ti mu ko ti setan ni o ko si alagbara kankan waju olorun olorun oba nikan lo ba to lagbara ju ma fo lajiyo ma fa agbara jiyo e ja se pelepele e ka ro mo tun ki wa wi pe atuku amojuba wa laaro toni lori otun inu iwe iroyin ikanni jordan 105.5 fm no papa bi oni ojo isegun olorun ba mi dakun dabo gbogbo ogun ti ko wa wa ndoju ko ba wa segun re o oni lojo kokan din ni ogun osu karun odun 2026 adupe o alhamdulillah un lorin ta mu wa fun laaro yi eri oluwa gbe mi leke adebayo lo ko mi mc rawo yin na re o agbalagba omode tin pegbe babe lo ko akere ma se yan ja gole den to gba osun bi en ti o mo bi oro re o mo be alati se atoloro ni ko ma ti se ara hun ati ka won royin hun de gege bi se wa lojojumo lati ma se won lawe lawe ka ma boju wo awon iroyin to jade loju awon iwe iroyin ti ijoba orilede nigeria fowo si awon isele to sele kaakiri orilede nigeria ti kaakiri agbaye ta gbudo je kitiyin odisi a tun ti de laaro to ni o mo ki wa pe eku ojumo peter olaniyi lo lowo otun mi lori otunu iroyin taaro toni razak adejare na be pelu wa oga wa awon na se ojuse won gege bi studio manager wa awon to wa ni die ero te fin gbo wa kitikiti kaakiri agbaye engineer morgan peter ati gbogbo awon oga loga ton ti wa l'office won be latori adari wa lanre johnson admin gbogbo won patapata to vidori security secretary receptionist gbogbo apata na lati wa lenu ise wa tori idi ise ni bayi lati mo ni lole eja bere cinema ye awon iroyan un wo leyo kokan ejeji gege bi won se si won ni oni kini win sinu iwe iroyin iyen fun ti ooro toni ma bere lati inu iwe iroyin punch latari bi won se ko sibe wipe are orilede wa Bola Ahmed Tinubu baba ti ko minu o lori iroyin kan eleyi ti won so pe awon janduku agbebon ti won ti seku pa okan lara awon oluko ti won jigbe pelu awon akeko nile eko girama to wa nilu ogbomoso lose to koja lojo eti to koja la awon janduku agbebon ohun ya wo ile eko na ni ijoba ibile orire ni ipinle Oyo ibi ti won ti je awon akeko ati awon oluko gbe lo ninu atejade kan ti oludamoran are lori eto iroyin iyen bayo ona onuga to fi sita oni Tinubu kedun pe ebi awon eyan tawon agbebon na ti won kedun awon ebi awon eyan tawon agbebon na ti pa gege be na ni won tesiwaju won ni inu are baje lori iroyin to so pe awon agbebon won ti seku pa okan lara awon oluko ele ti won jigbe awani awon fi asiko yi kedun pelu ebi gbogbo awon eyan ele ti won jigbe lo are Bola Ahmed Tinubu so pe
àwọn ẹ̀tọ́ elétò ààbò wọ́n ń ṣiṣẹ́ takuntakun báyìí láti dóòlà àwọn tí wọ́n jí gbé níbi tí wọ́n ti kó wọn pamọ́ sí o tinubu kò ṣàìsọ nípa ìwúlò ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé báyìí máa ń sọ nípa ìwúlò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ torí àwọn ló lè de àwọn ìgbèríko tí wọ́n lè ṣiṣẹ́ débẹ̀ ilé aṣòfin àgbà gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí àbádòfin ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní kíákíá tinubu ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀síwájú pé kò tíì sí ẹgbẹ́ agbésùmọ̀mí tó ti sọ pé àwọn làwọn wà nídìí iṣẹ́ náà títí di àsìkò yìí o àmọ́ ààrẹ bọ́lá ahmed tinubu sọ pé àwọn agbébọn tó ń jí èèyàn gbé pa àwọn èèyàn náà tí wọ́n sì ń gbowó náà ló jẹ́ pé wọ́n ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ ìjọba ti sọ pé àwọn ti ń gbìyànjú láti mọ iye akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé lọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ pé làwọn lọ o tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ó rí pé àwọn dóòlà gbogbo àwọn tí wọ́n jí gbé lọ sínú igbó ọ̀hún ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ ti tòní.

0: lórí ọ̀rọ̀ ètò òṣèlú gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbélé jáde wọ́n ní bí Atiku Abubakar àti ẹni tó yìí bàkan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano ìyẹn Rabiu Kwakwaso wọ́n ní tó fi mú àwọn méjèèjì tí wọ́n ya pa sí inú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní eléyìí ó ṣeé ṣe kó fa ohun tí yóò jẹ́ rúkèrúdò ìyẹn ní apá àríwá o gẹ́gẹ́ bí àwọn olùdìbò àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ ni wọ́n ti sọ àfojúsùn wọn àti èròǹgbà wọn o lórí ètò ìdìbò gbogbo fún ipò ààrẹ lọ́dún 2027 eléyìí tí ẹni igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà Atiku ẹni tó fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano Rabiu Musa Kwakwaso ipe tí wọ́n fi wà ní inú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn méjèèjì sì fẹ́ jáde dupò ààrẹ lọ́dún 2027 àríyànjiyàn yìí náà ló wáyé o tí ó sì ń lọ káàkiri wípé eléyìí tó jẹ́ wípé Peter Obi àti Kwakwaso làwọn wà lápá ibìkan tí Atiku tóun sì dúró sí apá ibòmíì tó sì jẹ́ pé èròǹgbà tóun náà ni wípé láti jáde gẹ́gẹ́ bí ààrẹ fún inú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn lọ́dún 2027 àwọn ṣàlàyé pé ká ní àwọn méjèèjì yìí tí wọ́n wá lápá àríwá tí wọ́n bá mọ̀ ní kí wọ́n jọ sowọ́ papọ̀ pé kò bá jẹ́ kó yá o wọ́n ní ṣùgbọ́n èyí tó jẹ́ wípé wọ́n ti yapa ọmọ ìyá méjì wọn ti rí ewèlè wọ́n ní ọmọ ìyá méjì kì í réwèlè ṣùgbọ́n Kwakwaso àti Atiku wọ́n ní wọ́n ti réwèlè torí pé wọ́n yapa o sí ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì jáde gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn wọn àti àwọn ojúgbà wọn àtàwọn olólùfẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé kálukú wọn náà ló jẹ́ wípé wọn yóò pín àwọn tí yóò dìbò fún wọn ní apá àríwá o torí pé Atiku náà wọ́n ní kì í ṣe ẹni kékeré nínú ọ̀rọ̀ òṣèlú pàápàá jùlọ lápá àríwá wọn ní bẹ́ẹ̀ sì ló jẹ́ pé Kwakwaso ó ti ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Kano tó sì jẹ́ wípé látàrí ètò ààbò ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 wọn ní Kwakwaso yóò ṣe dáadáa o wọn ní bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé Atiku náà òun náà ó ṣiṣẹ́ takuntakun níbẹ̀ lápá àríwá o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní ẹ wò ó ká ní wípé Atiku àti Kwakwaso mọ̀ kan ò bá jọ sowọ́ papọ̀ o wọn ní ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé wọ́n ti jọ yapa wọ́n ti lọ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ láti jáde fún ipò ààrẹ ìyẹn lọ́dún 2027 wọn ní tí ẹ bá gbàgbé irú nǹkan wọ̀nyí òun ló jẹ́ pé wọ́n fi wá ṣàlàyé wípé ẹ wò ó lọ́dún 2023 eléyìí tó jẹ́ ètò ìdìbò eléyìí tó kọjá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
1: awesome
0: tó fi jáwé olúborí o wọn ní tí ẹ bá wò ó ẹ rí wípé Atiku òun jáde ó jáde nínú abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party tí Kwakwaso náà tó sì jáde nínú ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party yẹn NNPP gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní ẹ wò ó eléyìí gangan ló fa rúkèrúdò wọn ní gbogbo yíyapa tí gbogbo wọn ń yapa yìí náà látàrí bí wọn yóò ṣe jáwé olúborí mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ lọ́dún 2027 ni ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí lórí bí àwọn ará apá àríwá ọya tí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn Atiku àti Kwakwaso gẹ́gẹ́ bí wọ́n ṣe yapa o wọn ní ẹ wò ó lọ́dún 2027 gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná aláròyé ó jàgbá ní apá àríwá lórí àwọn tí wọ́n ń dìbò ẹ wò ẹ fẹ́ kàròyìn ọ̀hún ẹ sì fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ̀rọ̀gbà chẹ́ńjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní.

0: ẹyin dẹ̀ ń wo bọ́ọ̀lù nù agbẹ́gbẹ́ bọ́ọ̀lù man city gàdúlà lọ gàdúlà lọ òyìn àti wọn nù 09063352 òun náà lójú òpó wa láàárọ̀ ẹ̀lú ẹ̀káàárọ̀ ẹ̀káàárọ̀ mà
1: ẹ kú iṣẹ́
0: ọlọ́run ló ń bá wa ṣe ó kọ yín àti peter ti ń pè wá.
1: Kẹ́hìndé
0: Akínṣọlá láti àlùmọ́ṣọ́ ẹ̀káàárọ̀ mà.
1: Nípa ọ̀rọ̀ gbèsè Nàìjíríà.
0: Ẹ bá ń yí rédíò yẹn lọlẹ̀.
1: Ibẹ̀ sí ní kòsí ẹ̀.
0: Ok oya nípa gbèsè Nàìjíríà
1: lè ṣe
0: àgbọ̀ yín báyìí.
1: Ọmọ tí wọ́n bí tó ilé wẹ́ẹ̀wẹ́ẹ̀ tó lè jẹ gbèsè
0: yẹn. Bẹ́ẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni ọmọ tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ gùn sí ìpàdé gbèsè wọ́n máa ṣe máré ìdìbò àfẹ́ra wọn.
0: Òun gán ti jẹ gbèsè lẹ̀.
1: Ọlọ́mọdé ọ ẹyin tẹ̀dẹ̀ lẹ́ẹ̀jẹ nínú ẹ̀ bóun lẹ́ẹ̀jẹ jẹ nínú ẹ̀ àjọjẹ́ náà ni ó.
0: Tá àjọjẹ́ ni ìyá mi.
1: Àjọjẹ́ ni àjọsán mi.
0: Ẹ bá mi san tèmi ẹjọ́. Ó lágbára màmá ní irọ́ o ẹyin ẹ bá ń sàn àjọ ẹ̀ nífẹ̀ẹ́.
2: On social media Facebook Jordan.
0: Ṣé àwọn ọmọ ni 09063352 wọ́n ní ọmọ tí ìyá àti bàbá rẹ̀ gan ò tí ì pàdé. Ó lágbára o. Hello.
1: Ẹ káàárọ̀
0: mà.
1: Èmi á kà wá ọrùn Bọ́lá Látàkì tó.
0: Ẹ káàárọ̀ màmá.
1: Ẹgbẹ́ mẹ́ta.
0: Yes ma.
1: Nípa tàwọn ara ọmọ tí wọ́n rán kidnapping. Nǹkan mi fẹ́ tọ́ bẹ̀ ṣé rí ọlọ́pàá ìrìn ìpínlẹ̀ ló ṣe fọ́nkú pápẹ́ẹ̀kì yára bá wa ṣe.
0: Ààrẹ ti sọ̀rọ̀ lórí.
1: Àwọn èèyàn.
0: Mo ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ lórí ẹ̀.
1: Ẹ̀rẹ́ ṣùgbọ́n kì í ṣe àwọn Fúlàní ló ń ṣe gbòkè níyàwó èèyàn ló ń dì ká ẹ̀. Ṣùgbọ́n kó ti wájú nǹkan tí everybody ti ń ṣe ń sè. Ṣùgbọ́n tó bá dé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ìpínlẹ̀ yẹn sílẹ̀ àwọn ló máa wọ orí kálukú tó ń gbé ní agbègbè ẹ̀ wá wọn nǹkan tó ń kálukú ń ṣe. Ṣé nípa kápò kó má máa dé káwọn túbẹ̀ máa lo fóònù mọ́ bí wọ́n wọ́n lè mú òun náà pe ìta. Tó bá ilé ti dé ti ìgbàjà àwọn kíbọ̀ kò tẹ̀ lọ́wọ́ ọ̀tún kí wọ́n ti gba kápò ìgbàjà sí information ni. Tó káwọn táwọn túbẹ̀ kó má máa lo fóònù kí wọ́n gbẹ́dọ̀ máa gbé fóònù lò.
0: Lọ sí ilé
1: ìwé. Ẹ̀sùn gbọ́dọ̀ tó tó ń pọ̀ sí. Ẹ̀jẹ̀ mi tó bó tó ń fa gbogbo kìíní ẹ̀mí ẹ̀ ibi náà ibi ìwé àwọn olùgbé ní olóyún ọ̀pẹ òkúta ẹ̀tọ́ torí àwọn onígbè ọlọ́pàá ìpè ìgbẹ́ tó à ń bọ̀ ní gbọ̀jà.
0: Ẹ ṣe máa ẹ ṣe máa máa Bọ́lá láti Àkúté wọ́n níbi ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Ẹ ṣe hello.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Adé láti ẹ̀rọ bọ̀.
0: Bàbá o.
1: Èmi kàn fẹ́ kí a ti wà nílùú oṣù ọjọ́ ti ọmọ bí Nàìjíríà ọmọ bí tọ̀
2: Nàìjíríà. 105.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos.
1: Nàìjíríà ṣe rí lẹ́yìn sí wíwọ̀ lẹ́yìn sí wíwọ̀ ó pè yí o ti ṣe wá pè yàn ló ó wà ní ìlú yìí ní ẹ̀kọ́ ló wà pẹ̀ sí o. Ọ̀rọ̀ education ọ̀rọ̀ IT ọ̀rọ̀ transport. Èmi ò tí wọ́n bá fi ọwọ́ ẹyìn náà nígbà tí èrò bá pọ̀ nígun nílùú ìgbà yẹn níjọba bẹ̀rẹ̀ tẹ pamọ́ṣẹ́ rẹ̀. Èrò ti pọ̀ nílùú yìí
0: kò ní ṣe pọ̀ sí.
1: Àbàtọ́ rẹ̀ 30 million ní ìbàtí ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Alábàárà lẹ́ẹ̀kọ́ lápá àpapọ̀ bí a bí 35 million. Náà èmi ò wípé tí èrò bá ti pọ̀ nílùú ìgbà yẹn níjọba bẹ̀rẹ̀ tẹ pamọ́ṣẹ́. Kọ́lé mọ bí ká lọ, ìjọba tó débẹ̀ tó jẹ́ pé òfin ìlú ọdún bíi ọdún kan ó ti tún lé bó ṣe máa padà síbẹ̀. Ṣé mo rí pé àwọn ìjọba kan ti jẹ́ rí tó jẹ́ rí pé no money ni wọ́n. Mo ṣe kí àwọn ọjà àbẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Wọ́n ti ṣẹlẹ̀ dé ibi pé gbogbo orí state ṣe ṣiṣẹ́ pẹ̀lú ọmọ ní tọ̀ọ̀kẹ́. Wọ́n yóò tàná wọn bá tòkè ní ẹni tó fi fípò kọmíṣọ́ ìròyìn pẹ̀ ìwọ pé gbọ́dọ̀ yẹn yá ipò yọ́pò àwọn ìjọba kan ṣiṣẹ́ débẹ̀ náà. Ṣé kí ìjọ ìdúlù bá rí báyìí sì tàbí ń bá lọ báyìí ẹ ní pé gbogbo wìtìwìtì mo fẹ́ padà síbẹ̀ mo fẹ́ padà síbẹ̀ ọmọ bí gbòòrò ṣe rí ẹ kókó ilé gbígbé òun náà já sí ẹyin ọ̀rọ̀ ọlọ́run. àwọn iṣẹ́ lóríṣiríṣi tó gbọ́gbọ́ àmú ìrọ̀rùn bàbá ọ̀yàn ṣé ẹ bá wa láyọ̀ bí ọgbọ́ gbogbo àwọn ògbélé ẹ ṣé kò sí.
0: Dà ẹ ṣeun Mr. Adé láti Ayọ̀bọ́. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Bí iṣẹ́ Jọ́dá FM ò ní bàjẹ́ wá dára fún gbogbo yín lọ́gbọ́rọ̀ ọlọ́run.
0: Àmì.
1: Àwọn atájẹ ọ̀wọ́n ní Nàìjíríà máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọyẹ olúwàbẹ̀mí wá sí.
0: Àmì o.
1: Orúkọ mi ni Akinola Akínpadà Alákàbẹ̀ Sẹ́ẹ̀sì.
0: Bàbá o.
1: Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ti igun ẹgbẹ́ Nathan. Èmi wish kan gbà láyè kó gbà kò sí. Ẹ̀ṣẹ́ ara ẹ̀ ló fẹ́ rí. Orí máa ṣe ipò kẹ́ni tí kì ń bá jẹ́ ipò án. Òbí ju Àtíkù sí orúkọ ìtìjú ló mọ̀ wá gbà. Lẹ́nu àwọn ọmọ gbígbé tó bá èyí àgbógbó program àtọ́tọ̀ ìjẹyìn Jordan FM Fresh FM ló ń dá sí Fresh FM bẹ́ẹ̀ yọ. Ó ti máa ń pàdé ọlọ́pàá then àwọn gọ́ọ̀mọ̀ wa ní south gbígbà ẹ̀kọ́ máa ti pàdé lóòrèkóòrè ẹ̀wọ̀n tó jẹ́ lẹ́nu ṣe ìjákulẹ̀ ó máa ti pàdé àwọn ẹlẹgbẹ́ òun. Ṣùgbọ́n ẹ láàárọ̀ ẹgbẹ́ bá tẹ̀ ká ọba náà tún gbé ìgbésẹ̀ àárọ̀ ọba kan tó ẹgbẹ́ mi gbọ́dọ̀ kí n ké fún orúkọ bùrẹ́ àṣírí. Pẹ̀lú power tọ́tù tó ló wà lórí yẹn lórí owó lọ́ba àkọ́kọ́ gbogbo yorùbá òun lẹ́gbàá kínní kan irú àwọn yẹn irú ọkọ tó quiet fẹ́lẹ̀ gbé ìgbésẹ̀ ká bá fi lọ ọ̀sán ibi tó máa darí ẹ̀ sí olówó afẹ́jẹ́ alága afẹ́jẹ́ abínú mọ́tẹ́jì sọ ọgbọ́n ọ̀yọ́ bí wọ́n tọ́jú ọba yẹn akọ́ba ìwò àwọn méjèèjì yẹn pọ́bílẹ̀mì nílẹ̀ yorùbá olówó àwọn akọ̀rin jẹ́lá ní ẹgbẹ̀ mọ́ olówó àwọn àtún nàìjíríà ṣe o
0: gbogbo àká. Ìpè ló já yàn ẹ ṣe àdúrà lẹ ń ṣe fún wa ẹlẹ́kàárọ̀. Ẹkàárọ̀.
1: Ẹkàárọ̀.
0: Yes sir.
1: Àjọba láti túbẹ̀.
0: Ẹ káàbọ̀ bàbá wa àjọba láti túbẹ̀.
1: Ẹ̀ka ìgbé ìfọ̀mẹ́ra nígbà tí ọ̀rọ̀ pẹ̀lú pé wọ́n sanwó òṣìṣẹ́ ọ̀sán sanwó tíṣà.
0: Ní ìpínlẹ̀ Rivers.
1: Kí ni ọ̀sán tí wọ́n fẹ́ kọ́ jẹ? Ẹ yọ̀ ẹ sọ fún ọgọ́rùn-ún ní pàtó bí wọ́n pé owó mítà gan àwọn tó kọ́ president tó kọ́ àwọn mínísítà àwọn gbogbo nǹkan kan ẹ̀ bí wọ́n fún wọn tẹ́ bá gbọ́ owó orúkọ orúkọ sọ̀rọ̀ wọn ó ga àgbọ̀ tẹ́ bá gbọ́ owó tíṣà náà ó lè pé bẹ́ẹ̀ kó máa sọ fún lásìkò ni. Ẹlẹ́kejì bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ kọ́dọ̀ kó ti gbà wá Nàìjíríà o kí á ìrúra ìṣìyà àbí ọ̀nà tó dáwà náà ó sà dáwà bó ṣe dáyàn ajáwìrí àwọn ọ̀tọ́ sì tó kù alága fún ọlọ́dọ̀ dáwà pé ìṣẹ́ dáwà ó rọrùn òfin ìyá ọ̀kan ní kì í jẹ wá ọlọ́dọ̀ wa ń fi ara jẹra báyìí. Ẹ dáwọ̀ sà.
0: Ẹ ṣeun bàbá tú àjọba Sunday láti túbẹ̀.
1: Ẹ̀dọ́
0: ẹ̀yin rédíò yẹn lọlẹ̀
1: ẹ̀kàárọ̀.
0: Ìgbàdúrà fún wa náà àbí.
1: Ohun túmọ̀ nǹkan ni pé ìlú ta wà láàrin technology àmì engineering àmì agriculture kò sí agriculture kò sí electricity kò sí security kí lè yàn kí láàmì yàn kí ẹgbẹ́ rí gbogbo ẹ̀ bó ṣe rí kọ́ àti agriculture ní ìrìn agriculture ìlú wa kò tí ì sí technology àwọn nǹkan tó lè mú iṣẹ́ jáde káwọn ìmọ̀ iṣẹ́ ṣe àwọn ọ̀nà yẹn gan ni tó fẹ́ kó wá pọ̀ kó wọ́pú iṣẹ́ jáde àwọn ọ̀dọ́ iṣẹ́ ṣe ṣùgbọ́n ṣe ń gbogbo ọkọ̀ ìwà lójú kan ṣe fẹ́ rí gbogbo ẹ̀ ọ̀nà kó ṣàánú wa ni.
0: Àmì ẹ̀ṣẹ̀ torí ẹ̀ lómìn
3: 090-6000-3340
2: Lesson on the go at www.
3: Kò ní bàjẹ́ fọ́mọ ẹnìkan kan wa.
0: Àmì àtẹ̀yìn.
2: It's Jordan 105 FM.
3: Ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní gbogbo ọlọ́wọ́ máa tẹ̀. Ìpínlẹ̀ Ọ̀jọ̀gbọ́n ni ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Bẹ́ẹ̀ni.
3: Gbogbo àwọn tó lọ́wọ́ nù kí yẹn pátá wọn gbogbo ọlọ́wọ́ máa rí mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tọ́ba dẹ̀ ti lọ mú kí gbogbo ọmọ kan pa wọn ni.
0: Ìdájọ́
3: gbogbo ọlọ́wọ́ máa tẹ̀ nìkọ̀ọ̀kan. Ìpínlẹ̀ Ọ̀jọ̀gbọ́n ni ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọn ò lè lọ lọ́fẹ̀ẹ́ lófò bẹ́ẹ̀. Gbogbo ọlọ́wọ́ máa tẹ̀. Ẹ̀lọ́.
0: Ẹ sà à ń gbọ́ yín sà.
3: Ẹ kejì.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Lórí ọ̀rọ̀ Jonathan. Ló tún ṣe kàmìkàmì tó fẹ́ jáde ṣàárẹ̀. Gbogbo ohun tí mi máa ń tẹnu mọ́ fún gbogbo àwọn yẹn wa. Gbogbo tó balẹ̀ ayé yìí jẹ́ àìnítẹ̀lọ́rùn ni. Àìnítẹ̀lọ́rùn ká máa nàga tí ò tọ́ sí ni. Kí ni irú Jonathan tó ń ṣiyèméjì tó kí ló tún wà lọ́lẹ̀ ìjọba? Olo ọdún méjì yáradùn àparí. O tún lo ọdún mẹ́rin mi. O jẹ́ ọdún mẹ́fà. O tún fẹ́ borí jáde.
0: O ti pè é tì tó fẹ́ lò.
3: Oníranù. sẹ́rí gbogbo ọjọ́ mi kàn wọ́n ni pé aṣọ yìí tọ́lọ̀ ti dá fún jonathan aṣọ yìí tó wà lára ẹ̀ ó fẹ́ kaṣọ rẹ̀ fàyà ni ó ti ń gba iyọ̀ rẹ́dì lójú gbogbo èèyàn bọ̀ tó bá lọ ra wọlé tí ò ra tí ò kóra wọlé àmọ́ tẹ politician mi ṣe ní ṣolóṣèlú o bọ̀ mo máa ń dìbò tó bá lọ ra wọlé tí ò kóra wọlé yóò ka àbùkù kódà eku ẹ̀lérí máa ní ìjùlọ gbogbo ètò ìṣe ẹ gbogbo àwọn tó ń tì yẹn pé kó gbórí jáde kó ṣe kínní àwọn tó fẹ́ gbẹ́nu ìjọba rẹ̀ tó mọ̀ pé tó bá ti débẹ̀ àwọn máa jẹ tọ̀ àwọn ó tì í kò sérè kankan kò sí èrè kankan fún jonathan kó tún gbórí jáde kó fẹ́ dà rẹ mọ́ tó bá fẹ́ kí aṣọ yìí tọ́nà ti dá fún un fàyà lókù
0: ẹ má
3: báyìí bọ̀
0: ẹ sì ra o ọlọ́mọ ẹ̀ka aṣọ yìí wá fàyà 09063352
4: ẹ mọ̀ káàárọ̀ ojú ọjọ́ rédíò
0: ẹ káàárọ̀ sá.
4: Iléeṣẹ́ yín ò ní jóná o.
0: Àmì.
4: Orúkọ mi ni Ọ̀pálẹ̀yẹ Kọ́láwọlé láti ìlú Ògìjo.
0: Ẹ káàbọ̀ sá.
4: Tí èmi fẹ́ dá sí ni ààbò tí ò múnádóko. Ó pẹ́ tá a ti ń sọ kínní a ní àwọn ajàjàǹgbara ní ilẹ̀ káàárọ̀ ògiri. Àwọn bíi Sunday Igboro àwọn afẹnifẹre àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n bá rú wọn lágbára àǹsọmọdé láwọn tó wà ní ugbó wọn lo ìbọn ìlẹ́gà àwọn tí mo ń dárúkọ wọn ò gbọ́dọ̀ mú ọ̀bẹ dání ẹni tó bá wọn tó mú ọ̀bẹ dání ní ibi ẹ̀sọ̀ fún wa pé ìlẹ́gà ni tí wọ́n bá rú wọn lágbára àti state police tẹ́ ń sọ yìí ẹ̀wò bàtàn fẹ́ ṣe state of emergency ní river wọ́n àwọn amòfin wa sáré jókòó wọ́n sáré bọ́wọ́ lù ú wọ́n dẹ̀ ń kó àwọn ọmọ wa lọ pa ọlọ́pàá pa sójà ṣé bí àwọn èèyàn wa làwọn pípù yìí wọ́n rò dáadáa ó máa tó kàn wọ́n ní bí wọ́n ṣe ń ba lọ torí káwọn èèyàn bá kó wọn tán tán pa wọ́n tán àwọn ni wọ́n máa wá pàbọ̀ bá àwọn ló rán wọn ṣẹ́ lójú mi ẹ̀rọ mi ò ju báyìí lọ.
0: Ẹ ṣe bàbá wa Ọ̀pálẹ̀ láti Ìjọ, God bless you sir. Ó lágbára abala àgbéyẹ̀wò náà la wà lórí ọ̀túnúwé ìròyìn tó ní ọjọ́ ìṣẹ́gun ẹ̀lú ẹ káàárọ̀. Hello ma.
5: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ma.
5: Ẹ kú ètò.
0: Yes ma.
5: MC Rao.
0: President mọ́ mi.
5: Ẹ lẹ̀ ẹ kú ètò. Ìpínlẹ̀ Adékúnlé láti fẹ́ fi wá pọ̀.
0: Ẹ káàbọ̀ ma.
5: Yes. Ṣé ẹ rí náà kọ̀ọ̀kan.

0: lórí ọ̀rọ̀ tí wọ́n ní má nìkan sọ wípé àwọn ìjọba àná ló kó tẹ́rọ̀rìsì wọ̀lú. Àwọn ìjọba àná náà ló sì ń jẹ́lé ni. Wọ́n kọ́kọ́ ṣètò bí tẹ́rọ̀rìsì ṣe máa kúrò nílùú. Tágbára wọn ò bá gbé, wọ́n yọ̀ǹda fún àwọn tó jà. Wọ́n sọ̀rọ̀ ìbò. Ṣé bá ṣe máa bá rẹ nìyí? Kì í sọ̀rọ̀ pé wọ́n fẹ́ rìn lò wọn káwọn fúnra wọn pe sójà rẹ̀ ló kọ́ jẹ sàgímẹ̀ǹtì pé n tó wà nílẹ̀ yìí wọ́n agbára wa ò gbé. Ẹ wá bá wa dá sí bó jẹ́ 2 years, 3 years ná máa lò. Wọ́n tún dá padà fún yín. Ṣèbí Ghana, àwọn Ghana ẹni tó gbàjọba ń bẹ̀ nígbà kan, ó ṣètò bó ṣe sẹ́kìlù rí, ó dẹ̀ dá padà fún civilian lẹ́rùn. Tọ́ bá sọ pé àwọn ò ní sílẹ̀ pẹ̀lú ẹ̀rọ, ṣé bá ṣe máa bá lọ nìyí? Lánìyẹn ti sọ̀rọ̀, a dẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá irọ́ ni bóyá òótọ́ ni àgbàgbọ́. Bẹ̀tọ́ wá sórí tẹlifíṣàn ó sòótọ́, kí ló dé tí ìjọba àtakò pé irọ́ ló pa. Kọ́ wọ́n àbọ̀ ṣe máa kó àwọn tútù yẹn kúrò nílẹ̀. Tí àbá wo pa tó bá wọlé wọlé ni. Tẹ̀wọ́n náà fẹ́ gbógun ti tán fi kó tẹ́rọ̀rìsì wọ̀lú. Ó dẹ̀ jẹ́ ìjọba Jonathan níjọba àlàáfíà ni. Ó tọ́jú gbogbo èèyàn. Ó ṣe wàbá tó lè ṣe kí wọ́n fẹ́ gbógun ti fún. Wọ́n gbógun náà nísìnyí, wọn ò rógun yẹn lé jáde mọ́. Tí o bá fi Jonathan nílẹ̀ tó bá ní lọ́ọ̀kì tó bá wọlé wọlé nìyí.
1: Ẹ ṣe ma, God bless you. Yes ma. Dickness Adékunrin láti ìfẹsùwápọ̀ ní Lambe. Hello. Ẹyí rédíò yín lọlẹ̀, ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ ti wà ń bẹ̀. 09063352 tàbí 07051697912. Ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ̀mà káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
2: Ẹ kú iṣẹ́ náà.
1: Yes sir.
2: Mr. Femi láti Pàjá.
1: Mr. Femi, ẹ á sà.
2: Ẹ kú iṣẹ́ náà.
1: Yes sir.
2: Ohun tí mo rò sí kí gbogbo abiyamọ bẹ̀rẹ̀ sí sọ ni wọ́n sì ni ohun tí a ṣe fẹ́ rí àwọn èèyàn yẹn gbà.
1: Wọ́n sì máa jáde.
2: Wọ́n bẹ̀rẹ̀ sí pè ìjọba. Ìta ló ń dá títí òkò wá. Kò kọ̀ wá ọ̀rọ̀ bí ó ṣe máa torí pé ọmọ ọ̀rọ̀ kan nìyẹn. Tíṣà wọn kan ni tíṣà tó ti kọ́ wọn kan kọjá wọ́n bẹ́ tíṣà lórí. Àwa ló ń dá sọ̀rọ̀ politics. Àtẹ̀bá máa ṣe politics ẹ lọ́jọ́ ìwọ ni. Ẹni tó bá máa jọyìn wọn, ó ti ájà kó jọyìn pátì bí àbí kó jọyìn pátì tọ̀hún. Gbogbo wájọ́ kò sílé a ní ẹyìn pátì à ń sọ pé politics is a dirty game. Àwa ń sọ̀rọ̀. Àwọn tó lè ṣe dirty náà lọ wà nbẹ̀. Eléyìí tó wà nílẹ̀ lẹ́yìn ni pé ká pariwo ká bẹ̀ wọ́n. Wọ́n ṣe máa lọ bá wa gba àwọn èèyàn yẹn sílẹ̀. Gbogbo abiyamọ ayé kọ́bẹ̀ ti pariwo. Kọ́bẹ̀ ti pariwo. Ó lọ bá wa gba gbogbo àwọn èèyàn yẹn. Olúwarọ̀ ìlọ́wọ́. Thank you very much.
1: Ẹ ṣeun gan sa. Mr. Femi láti Ànàpájá, ẹ ṣe. Hello. Hello. Hello. Ẹ káàárọ̀.
3: Sọ̀rọ̀.
1: Ẹ sọ̀.
3: Ọ̀nà
1: ló tó o kọ́ ní ẹ̀ka tí ń pè wá.
3: Orúkọ mi ni Mr. Adé láti Mòwé.
1: Sá.
3: Mr. Adé láti Mòwé.
1: Ok sá.
3: Ẹjọ́ ẹ̀rọ tẹ́ ń sọ yẹn ṣé rí kọ́ lóun kó ṣàánú wa ni.
1: Àmì o.
3: Nǹkan tí mi kọ̀ rí sáàrin yẹn ni pé àwọn ìjọba wa gangan ni pọ́bílẹ̀mù wa Nàìjíríà yìí ní parọ́ fún yàn. Rí ẹwọ́ ọ̀rọ̀ Àbáṣà tó sọ. Lóòótọ́ a lè ní kò dáa fìdá ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pé tí ibi tí nǹkankan bá ti ń ṣẹlẹ̀ tí orí ìjọba orílẹ̀-èdè ọba tí nǹkankan ṣe sọ fún bí o ṣe.
4: This is
3: Jumelo.
1: Bí ọ̀sẹ̀ kan. One week.
3: A mọ̀ pé ìjọba ọdún kẹrin láti wọ́n wà níbi.
4: This is Jordan.
3: Kò dá gbogbo ọmọ ṣíbọ̀gì kan kó ń sè bóyá ètò ìṣẹ́kù sọ́dọ̀ wọn sọ bẹ́ẹ̀ ló mọ iye. Wọ́n fún àwọn ọmọ wọn bí wọn ń ṣe gbé wọn ṣe rádaràdà kan ń ṣe tó ń wà. Kò dá àwọn ìjọba gbọ́ngàn lè mérí sí o. Tọ́ba ronú sí ọ̀rọ̀ Nàìjíríà. Gbogbo nǹkan tó yà bá ṣe báàgbẹ̀ báàgbẹ̀ ṣe àìláyé wá gbà lọ́dọ̀ ọlọ́run. Kò tí ì mérí sáàrin ẹni.
1: Ẹ ṣe gan sa Mr. Adé láti Mòwé. Olágbára orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀lú ẹ̀ka ẹ wá ayé rẹ́díò yín lọlẹ̀ ẹ̀ka rọ̀.
5: Ẹ̀ka rọ̀ pé jọ pẹ̀lú àdá àwọn ẹgbẹ́ ìṣòro Nàìjíríà.
1: Àmì o, orúkọ yín àti ìdájí ń pè káà náà yanjú ọ̀pọ̀ lọ.
5: Ìṣà Olúwa Gbẹ̀ngà láti Ọlọ́ṣọ̀lọ́kà.
1: Ok.
5: Ṣé rí ìjọba tó wà níbẹ̀ tó bá yẹ.

0: ṣe. Àmọ́ lónìí ìbéèrè tí mo fẹ́ béèrè tí mo. Ẹ lọ sí Mushini Oyè Alaba ọjà ọba ẹjẹ́ ti ẹ̀sùn mọ́ àwọn ti ìpínlẹ̀ Ògùn àwọn ọjà tó wà ń pinlẹ̀ Ògùn wo lẹ́yìn lọ.
1: Your favorite tunes are just a click away. Jordan
0: ẹ̀. Dọ́jà kí ni ọjà tẹ́ ẹ fẹ́ rà àwọn nǹkan wo lẹ ná tó jẹ́ pé ó tún bá yín ní ẹja fù ú tó káyà yín sókè pé kíní ìtú ti lo òkè ni. Kíní ìtú ti lo òkè ni. Yàtọ̀ sí price owó tó lo òkè. Kí tún ni wàhálà tí àwọn ọlọ́jà ń dojúkọ àti àwọn olùrajà nílùú Èkó. Yàtọ̀ sí price àwọn kùdìẹ̀kudiẹ wo ló jẹ́ pé àwa tá à ń tajà àti àwa tá à ń rajà nílùú Èkó àwọn jẹ Èkó káàkiri ìpínlẹ̀ Ògùn náà torí kò síbi tí ọwọ́ já iléeṣẹ́ wa òde káwọn ará Ògùn má ní àwọn aráàlú Èkó nìkan ni MC Rawọ ló ń káràmásìkí ọ̀rọ̀ wọn. Àwọn ìdojúkọ wo àwọn wàhálà wo ló wà ńlẹ̀ tá à ń dojúkọ ọlọ́jà ni olùtajà olùrajà àwọn nǹkan wo là ń dojúkọ. Ìjẹ́ ìrò pé ìjọba ń ṣe ojúṣe wọn tó lórí bí owó ọjà oúnjẹ tá à ń jẹ bí ó ṣe wálẹ̀ ṣé wọ́n ń gbìyànjú ṣé bẹ́ẹ̀ ni ẹ sọ̀dí ṣé bẹ́ẹ̀ kọ́ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ oje ẹ sọ nǹkan tí ìjọba lè ṣe àwa là ń rajà àwa là ń lọjà àwa là ń ta ọjà ẹja bá wọn sọ àwa la dìbò fún wọn síbẹ̀ bó ṣe ń lọ lè tó ètò ní bó ṣe ń lọ ibi tá ń lọ lọ́sàn yìí nìyẹn ibi tá sáré yà lọ́sàn yìí òní mo dé yìí nígbà tẹ́ ẹ dọ́jà kí ni nǹkan tẹ́ ẹ bá lọ́jà ṣé mo ṣe lẹ lọ ní Òyìgbò Alábà ní ọjọ́ ọba ọjà àgbàdo àwọn ọjà oríṣiríṣi wo lẹ lọ lónìí àbí tẹ ti lọ lẹnu ọ̀sẹ̀ tá a wà yìí òní lọ́jọ́ ìṣẹ́gun àná lọ́jọ́ ajé ọjà ilé epo àwọn nǹkan wo ló tún ti lọ sókè. Yàtọ̀ sí
2: Facebook
0: price kí ni wàhálà tí olùtajà àwọn ọjà tó wà nílùú Èkó ṣé alẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ń gbìyànjú tiwọn látàrí bí ọ̀wọ́ngógó lórí àwọn nǹkan tá à ń rà lọ́jà bí ó ṣe wálẹ̀ ṣé wọ́n ń gbìyànjú ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fún wa ní àwọn ohun tẹ́ ẹ rí tí ó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ni àmọ̀ràn tẹ́ ẹ lè gbà wọ́n tí wọ́n lè ṣe tí lè yóò fi dẹ̀ wá lọ́rùn àwọn èèyàn ń pariwo ẹja sòtọ̀ fúnra wa Razak Igbe Okeh.

0: social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos.
1: Àìrídìí òkun, àìrídìí ọ̀sà, àìrídìí ọmọ onígèrègè.
2: Hello.
1: Hello, ẹ káàsán.
2: Ẹ káàsán, sir.
1: Yes, sir. Ẹ káàsán, sir.
2: Yálà ti fi ọ̀pọ̀ ìlànà tí ó péjú.
1: Bàbá o.
2: Ẹ kò tó.
1: Yes, sir.
2: Ṣẹ́yìn nípa oúnjẹ yìí. Ó kan gbogbo wa o.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó kan wa kú.
1: Gan.
2: Ìrọ̀lẹ́ àná, ìrọ̀lẹ́ àná.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Gúre ọlọ́gbọ̀rọ̀ lásán. Ròdì 1000 ló gbà. Kékèké báyìí ní 500.
1: Gúre ọ̀hún gan náà bí eléèlò lẹ rò pé àti òkun pọ́ọ̀tù.
2: Kò ń ṣe owó kékeré o. Wọ́n kiri kí a ṣe. Ibà ọba ṣe bára ní ìdìtàdé kò yé mi. Ó ti pọ̀ jù. Tó bá jẹ́ pé mo láǹfààní láti bùwà bá wà ní ipò ìjọba nípa ọ̀rọ̀ àgbẹ̀.
1: Kẹ́ẹ̀dì kọmíṣánná.
2: Àkọ́kọ́ náà nǹkan tó tẹ ọkọ kó bá wa ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ta ní kò sí owó sì wà díẹ̀. Bẹ̀sẹ̀ wà ń pẹ́ iṣẹ́ búgu foods yẹn. Àwọn oúnjẹ tó máa ń bàjẹ́ bí àwọn tòmátò yẹn. Ó yẹ kí ìjọba pèsè ibi tí wọ́n máa ṣe lọ́jọ́ sí. Tí kì í ṣe pẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti gbé dínà ọjà tó ọba ríta láàrin ọjọ́ méje ó máa bàjẹ́ ni. Wọ́n á lọ rọ ọgbẹ́ dànù ní ètò ọba ríta. Kọ́ níbi tí wọ́n máa ṣe oúnjẹ lọ́jọ́ sí. Gbogbo ẹ̀kọ́ ni wọ́n máa waste. So a tún lè máa fi provide fún àwọn aráàlú. Èkejì máa lọ tọ́ bọ́nú constitution. Gbogbo allocation tó ń gbà yìí tán ni ó ti pọ̀ sí tó ń gbà yìí. Gbogbo state pátápátá ọ gbọ́dọ̀ ní farm.

0: sura.
1: Jẹ́ kí n ṣe wípé àwọn kan ni wọ́n wà níbì kan táwọn jókòó sọ́fíìsì tán tọ́sẹ̀ tí wọ́n ń pàṣẹ tí ó jẹ́ pé àwọn gangan ni wọ́n fìtìná tí ẹ̀yàn lọ́jà tẹ́yìn náà fi ń fìtìná tí àwọn olùrajà.

0: láti máa sábà.
1: Ìwọ yóò sì wo ipò rẹ̀, wọn kì yóò sì sí mọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ́ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó o wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Ore Lópé Bus Stop, Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:30 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú wọ́n ìzé èlèṣú ó máa kanjọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ofioabi Lorin Street, Ìtèlè Ọ̀tà, Ìpínlẹ̀ Ògùn láago 8 sí 12 ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago 8 àárọ̀ sí 12 ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, l'Olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 09
2: Voices you need at work all day
1: 51-6185-6815 tàbí 09-07-709-0203. Jésù ń retí rẹ o.
3: Agbára Jésù, agbára Jésù, ó jágbára ogun lọ, ó jágbára ọjọ́ oṣù, ó jágbára emere. Orúkọ Jésù,
4: amen.
3: Orúkọ Jésù,
4: amen.
3: Oníṣẹ́ agbé ọ̀gá, àríkàtórí àmọ̀ká tó mọ̀ ìjìnlẹ̀ nínú àwọn ìjìnlẹ̀ ọgbọ́n tó tẹrí ọgbọ́n ayé bá. Àríro àlá, àríyanrí ọ̀kan kan rere kábíyèsí, olójú tó ju ojú ìdì, ayàn ológo fálẹ̀ òní gba ọpẹ́ wa. Fún ayé àti ọkàn tó máa bá pàdé gba iyin wa o. Fún àwọn tí ogun ti súnkan ògiri tí wọ́n ó gba ìtúsílẹ̀ lónìí gba ọpẹ́ wa. Fún gbogbo ayé àti ọkàn tó máa ní ẹ̀rí gba iyin wa. Fún gbogbo oríta òde adé wọn padà gba ọpẹ́ wa. Fún gbogbo ẹni tí ò ní ẹ̀rí tí yóò jẹ́rìí lónìí gba iyin wa. Ògo fọlọ́run lókè ọ̀run. Ẹ sàmì eléyìí lálẹ́ òní àdúrà yín òní ní ìdènà. Lára àwọn tí yóò jẹ́rìí Olúwa kà yín kúnú wọn. Ẹ ó ṣe rere. Ògo fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. A níwọ náà kunú àwọn ẹlẹ́rìí lónìí. Ohun tí àwa gbọ́ tí a mọ̀ tí a sì rí tí ó dá wa lójú ni wípé Olúwa ń bẹ bí ti ìgbà ni. Agbára rẹ̀ kò yí pò padà. Orúkọ rẹ̀ sì ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Orúkọ yóò ṣiṣẹ́ ìyanu ní ayé tiẹ̀ náà lónìí lórúkọ Jésù. Kìkì kí o sá ti ní ìgbàgbọ́ nínú rẹ̀. Torí pé ìgbàgbọ́ nínú Olúwa kì í sí ìjákulẹ̀ lẹ́yìn ẹ̀ o. Ìgbàgbọ́ nínú Jésù kì í dojú tini. Nínú Jésù kì í dojú tini. Tó bá ti ní gbàgbọ́ o, àlàáfíà ni o. Ọlọ́run yóò ràn yín lọ lórúkọ Jésù. Gbọ́ àdúrà látún máa gbà lálẹ́ òní náà, ṣùgbọ́n ká tó gbàdúà, mo ní kí n sọ fún ọ wípé má ì tí ì fọ àwọ̀ rẹ. So má ì tí ì fọ àwọn tó ti kó jáde nínú odò torí pé òrẹ́ jayẹ. Gbogbo òru ló ti fi ṣiṣẹ́, gbogbo ọjọ́ orí rẹ ló ti fi ṣiṣẹ́, síbẹ̀ kò sí èrè. O ti wá ń gba kámọ́ Olúwa ní kí n sọ fún ẹ pé don't wash your nets yet. Àkọ́pọ̀ sì ń bọ̀, ó dẹ̀ ti dé báyìí. Bámi sáré ka ìwé lù kórí karùn-ún. Ẹsẹ̀ kìíní lọ sí ìkẹjọ, kí ló sọ náà?
5: Ẹ̀sà ó sì ṣe.
3: Ó sì ṣe.
5: Nígbà tí ju ènìyàn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ Ọlọ́run.
3: Yes.
5: Tí ó sì dúró létí adágún Gẹ́nísẹ́rẹ́tì. Ó sì rí ọkọ̀ méjì tí wọ́n gùn létí adágún.
3: Ó rí ọkọ̀ méjì tí wọ́n gùn ní etí adágún.
5: Ṣùgbọ́n àwọn pẹjọ́sọ kalẹ̀ kúrò
3: nínú wọn. Àwọn apẹja inú rẹ̀ ti sọ kalẹ̀ kúrò ńbẹ̀. Wọ́n àwọn àdúrà mẹ́ta káwà tá máa gbà lálẹ́ ni o gbọ́dọ̀ má gbà. Apẹja ti sọ kalẹ̀. Business tí wọ́n rò pé kò lè yídi yẹn, àwọn kan ṣe tí wọ́n là. Àwọn kan ṣe tán kọ́lé. Gbọ́lọ́hùn kan ló kàn nídìí kí ìyípadà dé báyé rẹ. Bẹ́ẹ̀ ni mo sọ, àṣẹ wòlíì kan lọ nílò. Èyí tí divine turnaround fi máa dé. Tá a bẹ̀rẹ̀ sí gbóhùn rẹ tó kìkìrì, a bẹ̀rẹ̀ sí kàn. Máa gbọ́ àwọn apẹja ìgbógbó òru náà fi wá ẹja wọn ọ̀mà rẹ jápa. Jẹ́ kí wọ́n sọ ojúṣe wọn fún their professional fishermen. professional ni won won mo bi ti eja wa ninu odo won mo say to le lo to fi mu eja sugbon they try all their best and their best all their best proof abortive yes gbogbo ku to le sagba to le sanosa sugbon gbogbo ere ilakaka won ja sasa sare shami adua yi emi afogun sofo o sofo danu laye re Asisa le kilowi.
5: O fa wo. O si wo kan ninu awon kan na.
3: O wo kan ninu awon kan na.
5: Si se ti simoni.
3: Yes.
5: O si be.
3: O be.
5: Ko te si aye die ko ninu.
3: O te si aye kiki ko sa ti farabale. Ko si ni igbagbo ninu Jesu. E wa won apeje to ti peje to ti weje ti wori. Jesu wa wonu oko won, ohun lo ti wa pe won pejo. E wa ba mi ti eja yi, e wa ba mi ti oko yi sinu ibu. O Jesu ashirika to wa nbe fun. To ba je won ni are o ti ma kan.
5: Yes sir.
3: U to ma so fun ni pe bo ba le mo fun e loko lofe. Mi o gbowo lowo re. O ti wa ni ki nbe ti siwaju. Ah, sa agboran. Ohun to ba ti wi fun o. Ohun na ni ki o se. Ma gbo ohun ti Elijah so ni kokko se temi na. Iwo se ti Oluwa na ti o ba ni. Wo bi ase jade. Gbogbo emi to mu ogun re bi eni momi loruko Jesu wo po eje.
4: Amen.
3: Deko sare gbadura iko to gbo eri kan. Pe oruko Jesu ni igba meta. Ko ni aso ogo ti aye fi awon bolorun mi. Kini mo pe?
4: Aso ogo ti aye fi awon bolorun mi.
3: Ni oruko Jesu mo wa pada.
4: Oruko Jesu mo.
3: Oya mo soke ko sare gbadura.
4: Oruko Jesu, oruko Jesu, oruko Jesu. Emi mi mo. Aso ogo
3: Mo wa pada lorukọ Jesu. Emi mo loke fun ni program meta kake kake wole mo fi olodumare be ma mi si pora ye tori to ba gbo eri te kan ti man tu se man tu agbara olorun ti se calendar arabirin ye fe ko shop ko ri ko lati jo yi akan ti wa ninu e sugbon nigba ti olorun akan ti oke ti o se ti laya wonu shop ye o di kiko pari emi akan ti jade kini won na ti se lati se ti ti o se se iwo wa ni ola ko pade Jesu ni bi bayi awa ko la sise nu calendar o Jesu lo sise nbe
5: yes sir
3: anka si paul ba ti le wa lai sasa ko si nkan ti man tu wo yo le se ase jade sinu aye re ohun to ti se lase ti orun se lase pelu
4: amen
3: sare gbo eri yan na
0: praise the lord
3: hallelujah
0: my name is damlola ashaju lati olule ya ajo nibi gbogbo olorun ma je mo akanti ogaga nítorí pé kàlẹ́ndà tí ara ní ọdún tó kọjá nígbà tí abẹ́rẹ́ fi tí wọ́n wednesday sí mo rà á mo dẹ̀ mú lọ sí ṣọ́ọ̀bù senior sister mi ṣọ́ọ̀bù wọn wọ́n orí kan láti ọdún tí wọ́n ti dé inú ìlú èjìgbò ṣùgbọ́n sí ìyàlẹ́nu àti sí ògùn ọlọ́run lẹ́yìn tí mo fi mú kàlẹ́ndà náà tí mo mú débẹ̀ tí mo fi yí gbogbo ṣọ́ọ̀bù yẹn ká tí mo dẹ̀ gbàdúrà sí ọlọ́run gbé ọ̀lọ́wọ́ dìde ṣọ́ọ̀bù yẹn ó di kíkọ̀ ní ẹlẹ́ẹ̀kejì mo ti gbé ọlọ́run ga pé àbúrò mi obìnrin ó ní orí ọ̀fẹ́ láti ṣe ìgbéyàwó nínú ọdún yìí bákan náà mo dẹ̀ ti dúpẹ́ ní ẹlẹ́ẹ̀kẹta pé ọlọ́run má jẹ̀ mọ́ àkàntì òkè ní ọ̀nàrà ní ọ̀nà ìyanu ó ń pàlọ́ àti àbọ̀ ọkọ mi mọ́ àti àwọn ọmọ mi ó dẹ̀ ń gbé ìrànlọ́wọ́ dìde níbi tí èmi gan ò lérò hallelujah to the glory of God I appreciate the name of the Lord the last year I bought calendar the calendar that was sold there I bought it and I took it to my elder sister's shop she has been able to complete the shop for the past 17 years but to the glory of God when I bought the calendar I took it to her shop and I used it to pray and I placed it in that shop and the God of Akanti Oke completed that shop early this year and likewise her daughter she was able to get married this year as well and to the glory of God as well the Lord has been keeping my husband going and fro the Lord has been keeping and protecting and the Lord has been making way for me where there seems to be no way for me and my family may his name be praised forever in Jesus
3: let somebody shout hallelujah
6: praise the Lord
3: hallelujah
6: oruko mi ni Mrs. Bose John from GIPM church njoyi mo dupe lowo olorun fun ohun ti olorun se ninu aye mi ko sigba ti mo wa si program yi pora program olorun ba aye mi pade and lati gba ti mo ti join ijo yi mo dupe fun ohun ti olorun se ninu aye mi o po akoko mo ri ana olorun gba lori oke yi ojure olorun ko de fi mi sile then mo dupe lowo olorun fun financially I was favor the lord met my need financially I want to bless God for his mercy for his goodness and for his loving kindness towards me and my family then another thing I want to thank God for the word of life in this church. Because ọ̀rọ̀ ọlọ́run wà níbí báyìí ọ̀rọ̀ yẹn ó ń tún mi sílẹ̀ in fact ó máa ti gbọ́rọ̀ ọlọ́run báyìí inú mi máa dùn ní pé ọlọ́run ló ní kí n wà nínú ìjọ yìí torí pé ó jẹ́ kí n mọ òtítọ́ ó dẹ̀ jẹ́ kí n mọ ọ̀nà ìyí so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọ̀rọ̀ rẹ̀ ó já èdè ayé mi.
3: Ẹ̀rí yẹn ló ti gbọ́ yẹn o bí Olúwa ti wọ́n bẹ tí agbára rẹ̀ ń bẹ́ pàdé wa ní nọmba 35 Shoaib Ìlọrin street ní ọ̀la Sẹ̀lẹ̀ Àpàràdìjà aago mẹ́jọ ni program yẹn máa bẹ̀rẹ̀ ọwọ́ Ọlọ́run yóò sọ̀ kalẹ̀ mìmí ó mì agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ tiẹ̀ ní rere
5: mo
3: ní agbára Ọlọ́run yóò ṣiṣẹ́ tiẹ̀ ní rere sáré gbé àdúrà yọ ọkàn yìí sí gbogbo ẹyin tí a ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ mi bí kíbi tó bá wà má mi ṣe àdúrà yìí sáré sọ fún Ọlọ́run pé ẹ̀yin ẹ̀mí afọ́gùṣòfò kí ni mo pe ẹ̀yin ẹ̀mí afọ́gùṣòfò ẹ̀yin ẹ̀mí asọ̀là kàkàdá sọ ẹ̀yin ẹ̀mí afọ́jọ́ orí ṣòfò ẹ̀ ṣòfò nínú ayé mi ó yàtọ̀ sókè kò sáré gbàdúrà
4: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí máa ò ẹ̀yin ẹ̀mí afọ́gùṣòfò ẹ̀yin ẹ̀mí afọ́gùṣòfò ẹ̀yin ẹ̀mí afọ́jọ́ orí ṣòfò lórí ayé mi ó yẹ ṣòfò.
3: Ẹyin ẹ̀mí tí ó bẹ̀rù òróró sọ tẹ̀lé mi.
4: Ẹyin ẹ̀mí tí ó bẹ̀rù òróró.
3: Gbogbo ẹyin ẹ̀mí tó fi pẹpẹ ṣẹ̀ sí.
4: Gbogbo ẹyin ẹ̀mí tó fi pẹpẹ ṣẹ̀ sí.
3: Gbogbo ẹyin ẹ̀mí tí ó respect àdúrà ẹnu mi.
4: Gbogbo ẹyin ẹ̀mí tí ó respect àdúrà ẹnu mi.
3: Wọ́n jẹ̀ mú àjíǹde o.
4: Wọ́n jẹ̀ mú àjíǹde o.
3: Gbá wọn wọlé.
4: Gbá wọn wọlé.
3: Ó yá gbàdúrà.
4: Orúkọ Jésù.
7: Lálẹ́ yìí mo sọ fún yín pé ogún ènìyàn máa sáré dá wọn lóhùn 09077090203 0916185 6815 gbọ́ lẹ́ẹ̀kan sí 09161856815
3: ogún ènìyàn sáré pé kó pàdé wa ní ọ̀la àṣẹ jáde
5: orúkọ jésù
3: aṣọ ẹ̀gàn tí ayé fi àwọn wọ̀ fún ọ àṣẹ bọ́ dànù lọ́rùn rẹ̀ gbogbo ìwọ tí ògo rẹ̀ há sí abẹ́ àwọn ìka ìdílé àwùjọ jáde ìgbẹ́dìde rẹ̀ lábẹ́ odò ìdílé lórúkọ jésù iná yọ jáde ó ṣerere ó rà ánú
4: pọ̀
3: ìyanu ṣẹlẹ̀ láyé rẹ̀ ó pè fún ẹ̀rí
4: ètò
3: fọlọ́n lókè ọ̀run
4: sáré
3: pè wá sí sórí nọ́mbà yìí kó o sì pàdé wa lọ́la o má gbàgbé o má mi sí programme ọ̀la aago mẹ́jọ ló bẹ̀rẹ̀ adára fún ẹ lórúkọ jésù God bless you.
1: Ìwọ yóò sì wo ipò rẹ̀ wọn kì yóò sì sí mọ́ ni Olúwa wí kí làwọn ohun tó ń dà ọ́ láàmú kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì tífẹ̀ẹ́ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ gbogbo ẹ̀ pátá ni kó o wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀ tí wọ́n pè ní pòórá disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry gbogbo ọjọ́ ẹtì Friday nínú àdúrà ètò pòórá disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ street Òrè Lópé bus stop ẹgbẹ́ dálékòó láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán bẹ́ẹ̀ ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́fà àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà gbogbo ọjọ́rú wọ́n ìzẹ́ èlèṣú ó máa kànjọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed street Àpàràdìjà off Shoaib Ìlọrin street Ìtèlè Ọ̀tà ìpínlẹ̀ Ògùn láago mẹ́jọ sí méjìlá ọ̀sán ìsìn ọjọ́ Àìkú Sunday yóò ma waye lolujo yi kan na ni gbogbo ojo Sunday lago mejo aro si meji la oso prophet Olusola Emmanuel Opaleye si gbogbo eniyan mo si akan ti oke loluwa yo ma lo fun se iranse yi lati gba adura tabi itoni sona e pe 0916185 6815 tabi 0907709 0203 jesu nreti re o.
8: From Lagos, this is
9: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
10: Station with a voice for

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: O de si Olorun fanu ba mi se.
2: Akoko ise agbara lododun ye tun ti ko. Nibi ti Olorun ti ma to wo woli re. Prophet Peter bi Oladejo. Glorious Child. Chu awon de sile. 21 days annual fasting and prayer. Hey. Unipu

sí àwọn ìjìnlẹ̀ tó wà nídìí ẹ̀ inú ọ̀tá máa ń dùn gan ọ̀tá máa ń láyọ̀ láti pààyàn lójú nígbà tí ọfà méjèèjì bá ń ṣiṣẹ́ nínú ayé ènìyàn òpè àti ìfọjú ìjẹ́ mọ̀ bí èèyàn bá fọjú sí tó ń là kọjá ẹ lè lọ máa fi ẹ̀tẹ̀ kẹ máa fi wo làpálàpá ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wá fi pẹ́ nínú ogun tá ń là kọjá ó ní wípé afọ́jú ni wá ní ìgbà míì ẹ dẹ̀ mọ̀ bíbélì wípé àtẹni tí ó ń tọ́ka ènìyàn àtẹni tí wọ́n ń tọ́ka bí àwọn méjèèjì bá fọ́jú kòtò ni wọ́n máa jì sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí à ń gbà àdúrà afọ́jú ni mo sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé béèyàn bá ní ìtara tí ò bá ní ìmọ̀ bíbélì wípé ó ń búburú ni kéèyàn ní ìtara kó má ní ìmọ̀ ó burú jáì ohun tó le jù tó le jẹ́ kí ènìyàn gbàgbà ti àdúrà ó ní kéèyàn ní ìtara àdúrà ṣùgbọ́n kó má ní ìmọ̀ ibi tó ń darí àdúrà sí ẹ kaalẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú àdúrà orúkọ jésù olùgbàlà ó tó ń wọlé lọ sùn nìyẹn orí ọ̀fẹ́ ni mo pèlé ọ lórí àánú ni mo pèlé ọ lórí ìrànlọ́wọ́ ni mo pèlé ọ lórí bó o ti ń wọlé lọ sùn kí ìrànlọ́wọ́ ọlọ́run kó wà lórí ayé rẹ kí àánú ọlọ́run kó ṣílẹ̀kùn fún ọ orúkọ jésù olùgbàlà ibi tí ọ̀tá ká ẹ mọ́ tó o mọ bó o ṣe máa jáde kí ọwọ́ agbára ọlọ́run kó gbé ọ jáde nínú àhámọ́ tó o wà tó o ti ń jìyà kí agbára ọlọ́run kó gbé ọ jáde nínú àhámọ́ tó o wà tó o ti ń dá nìkan gbé ayé ẹ kí agbára ọlọ́run kó gbé ọ jáde nínú àhámọ́ tó o wà tí ìrìn àjò ti dàrú mọ́ ọ lọ́wọ́ kí agbára ọlọ́run kó gbé ọ jáde nínú àhámọ́ tó o wà tí iṣẹ́ ti dìdàkudà mọ́ ọ lọ́wọ́ kí agbára ọlọ́run kó gbé ọ jáde wòlíì rẹ tí mo fi àdúrà ṣe ọ wọlé lọ sùn lálaalẹ́ náà ló tún bẹ gbàdúrà lálẹ́ ìbò tí ń wọlé lọ sùn pé ewu òru ò ní borí ọ̀hún àwọn olè òru adigunjalè òru wọn à ní borí ẹ̀hún ipá ọ̀tá ò ní dààmú ẹ gbogbo ibi tí òkòkò fara pamọ́ sí láti fìyà jẹ ọ́ kí olúwa kó tan ìmọ́lẹ̀ sí sọ̀rí tó o bá dàgbà nínú ọlọ́run tó jẹ́ òpè àlá máa ń di ìrànlọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni sà ọlọ́run máa ń stọ́ọ̀pù ìgbésẹ̀ tó lè pààyàn lára nípasẹ̀ àlá bí èèyàn bá jẹ́ aládùúà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo mọ̀ mo dẹ̀ sọ fún ọ pé bí ìgbà tí ènìyàn pàrokò ránṣẹ́ sí ènìyàn ó ní àlá jẹ́ ṣùgbọ́n bó o bá jẹ́ aládùúà nǹkan kan máa sọ fún ọ pé ìkìlọ̀ kan làlá tó ń lá o ìkìlọ̀ kan ni tó o bá jẹ́ ẹni tó jẹ́ aládùúà ó ní fi oúnjẹ ojú àlá ṣeré ó máa fún ẹ ní concern lọ́kàn ẹ pé kí ni ìbá àti ẹ̀jẹ́ kí ni ìtumọ̀ oúnjẹ ojú àlá sórí tó bá ti di wípé o kọ bí ara sí nǹkan kan mọ́ àti àlá àti àwọn wọ́n ní àyíká kó mọ̀ wípé wọ́n ti fọ́ ojú ẹ̀mí ẹ̀ gbọ́ mi dáadáa ohun tó le jù pátápátá ó ní kéèyàn fọjú sí àlá kọjá ẹ̀ béèyàn bá fọjú sí àlá kọjá ẹ̀ ọ̀tá a máa borí ènìyàn afọ́jú kò sí nǹkan tí wọn à lè fún jẹ torí kò mọ nǹkan tó ń jẹ bó o bá fọ́jú lójú àlá torí bí ayé ṣe wà yìí téèyàn fọ́jú nínú ayé bẹ́ẹ̀ náà lèèyàn lè fọ́jú nínú ẹ̀mí bó o bá lálàá tí ò bá yé ọ ó lè jẹ́ pé ìfọ́jú ẹ̀mí òun ló fà á tí ò jẹ́ kó yé ọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé o gbàdúà irú àdúà tí mo fẹ́ gbà fún ọ lálẹ́ yìí tí ọlọ́run là ẹ́ lójú nínú ẹ̀mí bó o bá ti ń la báyìí ni òye ò ti máa yé ọ pé àlá yìí ohun tó ń sọ nípa ẹ̀ lélẹ́yìí àmì tó máa kọ́kọ́ mọ̀ ó ní àwọn eléyìí bó o bá lálà tó o bá jí tí ọkàn ẹ ò bá balẹ̀ number one sign wípé ọlọ́run wọ̀ ọ̀nà ẹ nìyẹn ẹ wo ìgbà tí Nebukadnessar lálà tí ọkàn ẹ ò balẹ̀ tó sà wá ìtumọ̀ ẹ tó o bá jí tí o bá ti fi ọ lọ́kàn balẹ̀ ìtumọ̀ ẹ ni wípé ọlọ́run wọ̀ ọ̀nà ẹ lórí nkankan àlá tó o bá lá tó o bá rántí ó ní ọlọ́run tọ́ka sí nkankan nínú ayé ẹ bẹ́ẹ̀ ni sà gbogbo ìgbà tó o bá ti rántí yẹn tí ó ń tọ́ka sí pé òun wá ìtumọ̀ ẹ ní gbogbo ọ̀nà àmì
ti o so fun oni wipe nkan kan wa ti Oluwa fe ko fiyesi lori alaye be ni sa sori ala to ba la to ranti party sori party to ranti loju alaye o na Oluwa fe fi message e won e pe nkan ti mo fe ko mo leleyi bede yon ba fodju ninu emi o meta lo ma sele si a fodju emi o ma gbagbe

ṣùgbọ́n ò ní mọ̀ bó ṣe fẹ́ gbàdúrà. Àdúrà téèyàn kan ń gbà papọ̀ ní ìgbà míì kì í mọ gbà kíákíá. Bọ́ mi dáadáa, ìgbálẹ̀ ẹ̀dà ò ní kó o mú. Agbára kan wà láyìíká ẹ tó wọlé tì ọ́, tó ń tù kaká lọ́wọ́ ẹ, tó jẹ́ pé bó ṣe ṣàjọ ò ló ń túká. Ìwọ́ ẹ lélẹ̀ lálẹ́ yìí ò là fi ń gbàdúrà lálẹ́ yìí. Ó yá mú ìgbálẹ̀ ò ní ọjọ́ kẹta, ó ti gbà ní Monday, ó ti gbà ní Tuesday, ó tún gbà lálẹ́ yìí. Ó yá mú ìgbálẹ̀ jáde, mú un lọ́wọ́ ẹ. Bó bá jẹ́ pé onóore ọ̀fẹ́ máa ṣe àmì, gbogbo ọfà tó ń tú ìrìnká mọ́ ọ lọ́wọ́, ó parẹ́ lórúkọ Olúwa. Dìímú dáadáa, agbára tó ń tú ká mọ́ ọ lọ́wọ́, orúkọ Jésù Olùgbàlà, agbára yẹ kó fò jáde láyé ẹ. Ìmùlẹ̀ àtúríká, ìmùlẹ̀ àtúká bẹ́yẹn ṣe ń ṣàjọ, orúkọ Jésù Olùgbàlà, ó yá iná kó gbé jáde lára ẹ. Mo tú ìmùlẹ̀ ayéká tí ò jẹ́ kó rí ṣàjọ, mo tú ìmùlẹ̀ ọ̀tàká tí ò jẹ́ kó rí ṣàjọ, mo tú ìmùlẹ̀ àjẹká tí ò jẹ́ kó rí ṣàjọ.

lọ́wọ́ ẹ̀ka àrá kó pàdé ẹ̀ agbára tó fi àlá tó ìrànlọ́wọ́ ẹ̀ka agbára ọlọ́run kó pàdé ẹ̀ ìrànlọ́wọ́ rẹ̀ ò ní túká mọ́ orúkọ jésù olùgbàlà gbogbo tó túká mọ́ lọ́wọ́ yẹn lónìí a ṣàjọ padà lónìí a gbé dìde padà lónìí ó padà sí bó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní túká mọ́ lọ́wọ́ mọ́ ìrànlọ́wọ́ yóò dìde sí ọ ọwọ́ ọlọ́run yóò wà lórí ayé rẹ ò ní dààmú lórúkọ olúwa ò ní dààmú lórúkọ jésù ìjẹ́ bó ti wọlé lọ sùn ọwọ́ ọlọ́run kò wọnú ayé rẹ angẹ́lì tó máa ń bá ní ṣàjọ kó bẹ̀ ọ́ wò kò ní túká mọ́ lọ́wọ́ mọ́ kò ní túká mọ́ iṣẹ́ rẹ lọ́wọ́ mọ́ iṣẹ́ rẹ ò ní túká mọ́ ọba kan lọ bá wòlíì fún ìrànlọ́wọ́ àdúrà wòlíì wá ní.

0: ajá tí máa kí yín kábọ̀ sórí ìpàdé àṣẹṣe lórí rédíò ìní lọ́jọ́ ìṣẹ́gun náà bá ṣẹ́gun fún gbogbo wa. Bóyá láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkàlẹ̀ pẹ̀lú alákòókò yìí prophet Dr. MS Fabi yìí bàbá possibility JP bàbá ẹ gbàdúrà fún alákòókò yìí sá.
1: Jehovah Jesus Christ ó ní Michael gbogbo ẹyin tẹ jírí mọ́lẹ̀ yìí lọ́jọ́ òní òkùnkùn kò ní borí mọ́lẹ̀ yìí àsúré pé kò ní jẹ́ tiyín o àjálù bíi àjálù burúkú kò ní jálù yín o àwọn àjálù tó máa jálù yìí ni pé mọ́tò tuntun ó máa jálù yìí ilé tuntun ó máa jálù yìí àwọn iṣẹ́ tẹ̀ fọkàn sí àwọn àjálù rẹ̀ àwọn kọ́ńtrátì ńláńláńláńlá ló máa jálù yìí ọ̀rọ̀ bíi ẹkún ọ̀rọ̀ bíi ikú ọ̀rọ̀ bíi òṣì ọ̀rọ̀ bíi òṣè kò ní jálù yìí ikú ọmọ kò ní jálù yìí ikú ọkọ kò ní jálù yìí àkóbá àdábá ẹjẹ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní jálù yìí bí èyí ti wá jọjọ́ ìṣẹ́gun ogun tẹ ẹja tí ò fẹ́ tán ogun ká ṣòwò léni ká jẹ gbèsè lọ́la kágun kè léni ká jábọ́ lọ́la ogun yẹn ò ní borí yín ọkàn yín dẹ̀ máa balẹ̀ ẹ máa lùyọ ẹ máa mọ̀ ṣe ó máa ṣe é ṣe wọn ò ní fi gbígbáre wọn ò ní fi kàn gbà tán àwọn agbára tí máa ń paná mọ́yàn lára tí kì í jẹ́ kí iná èèyàn ríran iná agbára yẹn kú ọkàn yín dẹ̀ balẹ̀ ẹ lọ́ mọ̀ ṣe o ẹ nídá láìní mo súre fún yín lẹ́ẹ̀kan sí i máa bá lẹ́ni tó fẹnu kọnu lórí ọ̀rọ̀ yín láti pa kádàra yín dà láti ba nǹkan yín jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ ó yà kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ orí bí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ jésù lu àwa.
0: Bàbá ìní lọ́jọ́ ṣẹ́gun kí ló tẹ́ ẹ ní fún wa lákòókò.
1: Lónìí lásán lórí jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Tàbá wà sọ lórí jẹ́ kí ènìyàn mi lọ. Àwọn yẹn wà lójú kan gan. Àwọn kan ti ń tẹ̀síwájú tẹ́lẹ̀. Ẹlòmíì ṣe clearing àfọwọ́dì. Ẹlòmíì ṣe hairdresser, furniture, bricklayer, fashion designer, mechanic, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn ń tà wọ́n rà wọ́n ṣe small cold room. Àwọn yẹn ń tà wọ́n rà. Ṣùgbọ́n tàbá wà wò ó ẹnìkan lọ jẹ́ ẹnìkan lọ. Wọ́n dá ẹlòmíì dúró sí òríbi lọ. Ojú kan tó wà ló wà ó dẹ̀ ń ta kò rojú owó kò rí gbèsè kò rí èrè ẹlòmíì ò sì rẹ níbi eré ẹ mọ ẹlòmíì ò sì rẹ níbi eré ohun tó ń ta mọ ẹlòmíì ní ohun tó fẹ́ ta ó dẹ̀ ẹ̀spáyà mọ lórí ẹnìkan dẹ̀ ń ta tiẹ̀ ó ń lọ rajà lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀ ẹnìkan dẹ̀ ti rajà lóṣù kan kò rí kankan tà bẹ́ẹ̀ lẹ́nìkan lọ títí tí ò rẹ ní pé ẹnìkan dẹ̀ ni wọ́n ń dà bẹ́ẹ̀ dẹ̀ lẹ́nì kan o gbogbo ohun tó gbé kalẹ̀ ló ń ta ẹlòmíì wá ní mọ́tò lórí gbàgbó tẹ̀lé ní bèrè ẹ̀ mọ́tò 10 million ó dá padà sí 8 million kò rẹ́ níra ó dá padà 5 million kò rẹ́ níra ó padà ta ní iou kò tún rówó gbà àwọn ènìyàn wà táyé dá dúró ayé a máa fi gbèsè dáyàn dúró wọ́n máa fi àìsàn dáyàn dúró wọ́n máa fi àlákálà dáyàn dúró ọ̀pọ̀lọpọ̀ ìbálòpọ̀ ojú ọ̀nà fi dá wọn dúró ẹlòmíì ojú ojú ọ̀nà fi dá wọn dúró bẹ́ẹ̀ lẹ́lòmíì promise and renew dá wọn dúró ó ti lọ sí gbogbo country embassy ló ti lọ kò síbi tó lọ́dọ̀ fún ní visa bẹ́ẹ̀ lẹ́nu ní ìwé ìwé tó yanjú tó yẹ kóró lọ́wọ́ àwọn kan ti ẹ̀ wà iṣẹ́ doctor náà ṣe iṣẹ́ nurse náà ṣe wọ́n ti file document wọn ní embassy wọ́n ti ṣe exam tó yẹ kán ṣe ojúmọ́ náà fi ń fail bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ló introduce ibẹ̀ yẹn sí ẹnìkan wọ́n dẹ̀ fún wọn ní visa lẹ́sẹ̀kẹsẹ̀ èmi súre fún yín agbára tó dẹ̀ dúró tóní kó má mọ̀ ṣe tóní kó má ṣe é ṣe tóní tó bá lọ kó má rọnà lọ tóní tó bá ná kọ kó má ròyún ní tóní kó bímọ kó má jèrè ọmọ tóní kó bímọ kán dá wọn dúró tóní kó kàwé kán má ríṣẹ́ èmi súre fún ẹ agbára yẹn jádanù ẹ̀mí yẹn jádanù agbára yẹn jádanù àwọn àìsàn tán ti mọ̀ ẹ́ mọ̀ láti 10 years 5 years 2 years 1 year 5 months 2 months tó ń gbowó dànù lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ lọ èmi lé gbogbo àìsàn yẹn jáde èmi lé agbára yẹn jáde ẹ̀mí ìdádúró ni mo bá wí ẹ̀mí ìdádúró ni mo bá wí ẹ̀mí tí ń já ní kulẹ̀ mo bá wí nínú àwọn oṣù mẹ́ta tí mo wà yìí ni mo fi súre fún ẹ o nírí mọ́ o nírí mọ́ o nírí mọ́ o nírí mọ́ gbogbo agbára tó dá iṣẹ́ rẹ dúró mo súre fún ẹ o máa jáde o máa jádanù o máa jáde o máa jádanù ọkàn rẹ máa balẹ̀ o máa rógò lò orí ò ní takò ẹ o máa jèrè àdúrà lórúkọ bàbá o máa rí bẹ́ẹ̀ lórúkọ tí ọmọ o máa rí bẹ́ẹ̀ gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ àṣírí wọn máa tú ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wọn máa ṣẹlẹ́yà ọkàn rẹ máa balẹ̀ èrè tán gbà lọ́wọ́ rẹ tó dẹ̀ dúró tó sọ́dọ̀ onígbèsè a máa dá èrè yẹn padà ayọ̀ rẹ máa dé májẹ̀mú dẹ̀ máa ṣe in Jesus name tábà wá ní ká sọ̀rọ̀ lórí pa ìdádúró ó nágbára
2: gan
1: a lè fi ṣe wé nígbà tí àwọn mọ́sálẹ́ wà ní ojú kan fún irú ọdún bíbélì sọ nínú òwe ninu iwe Exodus ori keta yen lati ese kejo kesan kewa kokanla bibele so wipe ariwo won goke tolorun lo lati ese karun wa sibe nigbati ariwo won goke tolorun lo olorun ran
2: Moses
1: lati yo won jade
2: to bring them out
1: ki wa se ni ojo kan
2: yen
1: ni wo fi wo mama to gbo mi
2: and mommy daddy here
1: eh o ti pe juroju kan
2: he's been long as
1: irin ajo won so di 400 years
2: no
1: lo
2: plus
1: yo olorun to ri nkan se soro
2: won
1: yen ni pa ya ma dani duro bẹ́ẹ̀ ni ayé máa ń dá òjò dúró wọn ò lè dá ìrì dúró bẹ́ẹ̀ ni mo súre fún ẹ agbára tó dẹ̀ dúró tó sọ ìgbìyànjú ẹ̀dọ̀ fún agbára yẹn máa tópin agbára yẹn máa kúrò ìwé
2: exodus
1: orí kẹrin ẹsẹ 23
2: exodus 4:23 says
1: mo ti wí fún ọ pé jẹ́ kí ọmọ mi kó lọ kí wọ́n lè máa sìn mí ìwọ sì kọ̀ láti jẹ́ kán lọ èmi ò pa ọmọ rẹ àti àkọ́bí rẹ ìyẹn ni kò mọ̀ pé tí ọ̀tá rẹ tó bá ní
2: problem
1: tí ọ̀tá rẹ bá ti ní
2: problem and your enemy have no problem
1: ó máa continue ni
2: o
1: ṣùgbọ́n tọ́ta rẹ bá ti ní
2: problem
1: tí ọlọ́run bá ti gbéṣẹ́ rí lọ́wọ́ ọ̀tá máa yọwọ́ lọ́rọ̀ rẹ ọlọ́run rí pé gbogbo gbìyànjú orí di ẹ̀jẹ̀
2: èṣù
1: bo lẹ́wọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ wọn eṣinṣin bo lẹ wọn àjàkálàrun bo lẹ wọn ọlọ́run rí pé kò ran egypt àti ọba wọn ṣùgbọ́n gbà tí àkọ́bí ọmọ wọn
2: kú
1: lẹ́sẹ̀kẹsẹ̀ ní fada ó pàṣẹ
2: ẹyin
1: bíbù yìí
2: you people
1: ati da indo tele ada indo mo e ma lo
2: iyan
1: ni ko mo wipe
2: for you to know that
1: eni jori eni to npi e ko ti dake
2: the person that call you have not
1: ono ngbagbo ya
2: ebi
1: sure fun e o eni to no wo ninu oro re
2: to
1: no won ni jawo a ma gbe iku omo le lowo a ma gbe iku oko le lowo a ma gbe iku aya le lowo a ma gbe aisan le lowo o ma rona lo
2: amen
1: ota re ma jebi
2: amen
1: okan re de ma bale
2: amen
1: iyan ni web sodo ri karun ese kini lẹ́yìn èyí ni mose àti faraó wọnú ilé wọ́n sọ fún faraó pé nígbà tí aaroni àti mose wọlé tó sọ fún faraó pé báyìí ni olúwa wí o ọlọ́run àwọn ebéèrù ló rán wa sí ọ o àwọn ènìyàn wọ̀nyí jẹ́ kán lọ o kí wọ́n lè lọ sinmi níbi tí mo ti pèsè fún wọn faraó wí pé ta ló lúwa náà ti máa fi gbàgbọ́ pé láyé ìyẹn ni pé ọmọ pọ́ta rẹ̀ náà gidi jù ẹ lọ ìwọ ló gbọdọ̀ dákẹ́ o ìtàkùn tó ní kéré má rè dò òun àti erin lójọ ń lọ o gbogbo ẹni tí àlàáfíà rẹ̀ tó jẹ́ ogun fún wọn ọlọ́run máa gbàlàáfíà yín lọ́wọ́ ẹ ẹni tí èrè tó ń jẹ́ di ogun fún ẹ tó rówó ṣòwò tó ní wò ní jèrè ọlọ́run máa gba èrè lọ́wọ́ ẹ ọkùnrin ẹ̀ dẹ̀ máa balẹ̀ ìyẹn ni kẹ́ mọ̀ pé àyà fara wo le gan ṣùgbọ́n gbà tí kú ọmọ wọlé
2: ó jù wọ́n sílẹ̀ kó máa lọ
1: ó ní ta lolúwa náà mí ní jẹ́gẹ́ lọ wọ́n wí pé ọlọ́run àwọn ebéèrè ló máa ní kó ló pàdé wa lóníkà sọ fún ẹ
2: abẹ́
1: ọ ìyẹn ni kó o mọ̀ pé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkúrọ́ ẹ̀mí ọ̀tá máa ń yí ju tí èèyàn lọ
2: ó
1: dẹ̀ máa borí wọn o ọkùnrin dẹ̀ máa balẹ̀ exodus 7:8-25 wọ́n sọ fún mọ́sí àtàrà ń pè nígbà tó bá wí fún yín pé ẹ fi iṣẹ́ ìyanu kan sọ fún pé kó mú ọ̀pá tiẹ̀ jáde fi sílẹ̀ níwájú faraó ó dẹ̀ di ejò wọ́n dẹ̀ wọlé tọ́ faraó lọ wọ́n dẹ̀ ṣe ó fi ọ̀pá rẹ̀ lélẹ̀ níwájú faraó lẹ́sẹ̀kẹsẹ̀ ó di ejò wọ́n wá wò pé kí ló ń ṣe yìí
2: ọ̀nà
1: ọ̀jọ̀pá tí wọ́n rán sílẹ̀ ó di ejò
2: bíbélì
1: wípé agbára gbé agbára mi ejò mose gbé ejò faraó mi
2: síbẹ̀síbẹ̀
1: ìrùbá faraó
2: mo
1: pè fún ẹ agbára tí wọ́n lò lé ẹ lórí tí wọ́n fi ń ṣe agbára ó máa dùkú níwájú rẹ gbogbo ohun tó ń fi ń ṣàgbàlẹ̀ lórí agbára ẹ̀ máa tọ́ lórí ọ̀rọ̀ rẹ ìyẹn ni kò mọ̀ pé ọ̀tá ò dúró ìwọ náà gbọdọ dúró
2: Isaiah
1: 44:8 ẹ má bẹrù o wà á lè máa bẹrù kó kó lójú kan ẹrù má dáyàn dúró
2: ẹ má
1: bẹrù
2: ẹ
1: má fòyà mo ti mú yín gbọ́ láti ìgbà náà wá Mama tó ń gbọ́, bàbá tó ń gbọ́ mi.
2: Mommy, daddy, hear me.
1: Má ní gbàgbọ́ wípé àìsàn yẹn máa pẹ́.
2: Má
1: ní gbàgbọ́ wípé ò lè ju bídò wáyẹn. Ó sì máa kọ́lé, ó sì máa rẹlẹ̀, ó sì máa ra mọ́tò. Ó máa bọ́nú àìsàn yẹn, ó sì máa kó lójú kan náà. Ayé rẹ̀ sì máa tẹ̀síwájú. Mo wí pẹ̀lú àwọn oṣù mẹ́ta tí mo ń gbà yìí. Ayé rẹ̀ máa tẹ̀síwájú. Àwọn tó náwó nínú ọ̀rọ̀ rẹ̀, Ọlọ́run máa gbé ikúlé wọn lọ́wọ́. Ọ̀tá rẹ̀ máa ṣiṣẹ́. Ìwọ dẹ̀ máa borí. Ìyẹn ni kò mọ̀ wípé
2: ìwọ
1: máa borí ọ̀tá rẹ̀.
2: Ìyẹn
1: láyé Isaiah 45 number 11.
3: Báyìí ni
1: Olúwa wí.
3: Ẹni
1: mímọ Israẹli.
3: Tẹ́lẹ̀dáa rẹ̀.
1: Ìyẹn ni pé kò sóhun tó wá bè lọ́wọ́ Ọlọ́run tó ní dáhùn. Béèrè ohun tó ń bọ̀ lọ́wọ́ mi. Níta ọmọkùnrin mi. Yes.
3: Ẹ
1: pàṣẹ fún mi. Mama, àdúrà lókùn tó fẹ́ gbà
2: o. Ìyẹn
1: ni mo fi retí ẹ ní àárọ̀ yìí ní àtọ̀. Ní àtọ̀ ọ̀bẹ̀rẹ̀ mo retí ẹ láàárọ̀ yìí. Ní ọ̀la la máa wà ní Èkó. Ní
2: ẹ̀yìn
1: First Command.
2: At our headquarters.
1: Command last bus stop níbi tí Tọ́ba ti ń bọ̀ látòṣò ní mi. Láti ibi kíbi látàgbàdo gọ́ọ̀sì. Láti òbọ̀ láti jù láti fàgbà. Ní polo ti ń bọ̀ gangan. Látẹgbẹ́ dání látàkó ọjọ́ ni. Láti gando ni. Láti bàrúwà. Láti ṣẹ̀fun ni. Ibi Tọ́ba ti ń bọ̀ ní ọ̀la.
2: Join
1: ní ẹ̀kọ́ ta wa. A ní àwọn ohun ta fẹ́ pín tàbí iṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ àti omi àti kandu.
2: Mo retí ẹ lọ́fẹ̀ẹ́ dẹ̀
1: ni. Ọlọ́run tó ti wà máa ń yẹ lọ́lé ni. Bákan náà ní òní ní atán. Èmi máa ní agbó máa burú fún iṣu. Níwájú kóró yẹn gangan ni.
2: Ìwọ́
1: tó ti wá tipẹ́tipẹ́. Tètè máa da ilé ohun tó bá fẹ́ rí mi. Mú nọ́mbà tó bá ti dé. Tó bá ti di 10.
2: Wọ́n máa
1: stop láti pín nọ́mbà.
2: Ẹyin
1: 30 tẹ̀ ṣe wá nígbà kọ́kọ́.
2: Ẹ
1: máa gba òróró ní èmi. Ẹ sá ti gba nọ́mbà tẹ bá dé.
2: Ẹyin tẹ fẹ́
1: rí mi fún kánsẹ́lì tàbí ìṣọ́nà.
2: Yóò
1: lè dára fún yín. Ọkàn yá dẹ̀ balẹ̀. Ní ọ̀sẹ̀ yìí ní atán. Aníṣòrò ni ọjọ́
2: Tọ́sí.
1: Àánú àbẹ̀ wá wò. Ní olújọ wa ní kọ̀má. Aníṣòrò ni Friday. Àánú àrìnláyé yín. Májẹ̀má dẹ̀ ṣe. Béèrè àbí fún ẹ
2: kọ̀lẹ́ pàṣẹ.
0: Ọ̀dà fọ́wọ́ tó ń gbọ́ wa nílé tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ àti àwọn tó fẹ́ bá wòlíì sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́dẹ.
1: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́wọ́ tó bá fẹ́ pè yín kọ́ ẹ̀rọ.
1: Ẹ̀rọ ìkejì. Òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta.
0: Ẹ̀rọ ìkẹta
1: tẹ́lẹ̀ pé bàbá sí
0: 070 69 69 94 94 99 92 92.
1: Ìpè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 3 8 12 15 15 68 68 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 4 11 01 01 89 89 25 25 2 2. Kò sí ohun tó ṣe tó gbé o. Nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbà tí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀, ó ní irú ọba pẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdá mẹ́wàá yín, ẹ fi ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀. O ṣe ohun tó ṣe tó gbé ẹ fi fún ni á fi fún yín
2: oṣù mọ́tò bá fi wọn lókùgbà.
1: Ìwọ náà wo làálà wa lórí
2: ètò yìí.
1: Gbogbo ẹ̀yìn tẹ̀lé ṣàìsàn máa bọ̀. Òróró yìí mo yà sí mọ́. Omi mo yà sí mọ́. Oyin mo yà sí mọ́. Iyọ̀ yìí mo yà sí mọ́. Inú ilé yẹn mo yà sí mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run kò yà sí mọ́. Kó ní bá kó ní bá lọ. Ó dẹ̀ máa kó níbi tó bá dé yà. Wọ́n á máa rí ẹ lókè. Àwọn tó náà ní dókè. Wọ́n á wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹni tó gbé ètò yìí. Ẹ ti inú ògo wọnú ògo. Wọ́n ò ní rí ẹ mú o. Ogun ọ̀dẹ ni borí ẹ. Gbogbo ọ̀tá tó náà ní lọ. Wọ́n máa sunkún lórí àkọ́bí wọn. Wọ́n Ọlọ́run ó ti pàkọ́ bí Íjíbítì. Tí Íjíbítì fífi wọ́n lẹ̀ pé Ísírẹ́lì ẹ̀ máa lọ. Bẹ́ẹ̀ làkọ́bí wọn máa
3: kú.
1: Jésù lọ wa.
4: From Lagos, this is
5: Jordan. 5.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for untrue.

0: jẹ pé ó faint.
1: No, because he fainted.
0: Ó ní màmá ti lọ ni.
1: She has gone.
0: Ó sì gbé òróró.
1: And she too
0: bad. Wàá máa gbọ́ lórí afẹ́fẹ́.
1: Ẹ tún
0: wo iṣẹ́ rẹ̀.
1: Look at her job.
0: Báwo ló tún ṣe lóhùn ń tà?
1: How did you say she was
0: selling? Ọlọ́run bẹ̀rẹ̀ sí ń tà.
1: She began to sell.
0: Eléyìí ò kí ṣe philosophy.
1: Not about philosophy.
0: Agbára Ọlọ́run mo
1: sọ fún
0: ẹ.
2: Mo gbé Ọlọ́run orí òkè ìga nítorí pé Ọlọ́run àṣírí bíbò ni. Mo dúpẹ́ nítorí pé ní gbogbo ọ̀nà bí àwọn ìrìn àjò ẹ bó ṣe ń yọjú síbẹ̀ ó sì jẹ Ọlọ́run àtúndá olú nínú ayé mi. Mo gbé Ọlọ́run ga fún ìdí fún àkọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan tó ṣẹlẹ̀ ní last week sí mọ̀mísí mi ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. Because nígbà tí mo wà nínú ilé ní ọjọ́ Tuesday, so mo fẹ́ máa lọ sọ́jà, èmi yẹn wá ní kí n jókòó, mo á jókòó. So mọ̀mísí mi náà jókòó sí ọ̀kan mi. Ẹ̀kan náà mo kàn gbọ́, ẹ wà àwọn tó ń wọlé tó ń mú mi lọ yìí. Mo dẹ̀ máa ń gbé òróró 100 days yẹn, mo máa ń gbé síbi iwájú mi báyìí. Mo wá gbọ́ tó ṣe máa wò pé bóyá wọ́n ń sọ nǹkan mí ni. Wọ́n kàn ṣe ní ẹ wà àwọn tó wọlé tó ń mú mi lọ yìí. The next thing, wọ́n kàn lọ lẹ̀ bẹ́ẹ̀ ni. Bí wọ́n ṣe lọlẹ̀ bẹ́ẹ̀, wọ́n ṣe pé wọ́n fẹ̀ǹtò, wọ́n lọ pátápátá bẹ́ẹ̀ ni o. Mo ṣe lọ yẹn, mo kàn dìde ni, mo fẹ́ pariwo báyìí, ẹ̀mí yẹn ni mi ò gbọ́dọ̀ pariwo. Gbé òróró yẹn, bí mo ṣe gbé òróró 100 days yẹn nìyẹn, bí mo ṣe bù sí wọn lórí nìyẹn, wọ́n ti payín kò gbára, wọ́n ti steve, mo kàn mú òróró yẹn, mo pọ̀ sí ẹ̀, mo jẹ́ kó kàn wọ́n lẹ́nu, mo bù sí gbára wọn. The next thing báyìí, ọkọ̀ pariwo ni, wípé kí ló dá mi padà bọ̀ wá sáyé. Ọlọ́run ṣe bá mi dá ẹ̀mí wọn padà pẹ̀lú òróró 100 days yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òróró 100 days yẹn ó ṣiṣẹ́ àmì àṣiṣẹ́ ìyá níbi débi kan òróró kan òórùn yẹn ṣiṣẹ́ níbẹ̀. A nígbà mi ti máa fẹ́ sí ṣọ́ọ̀bù mi máa lọ pọ òórùn yẹn sí inú omi máa bù sí gbogbo orígun mẹ́rin ṣọ́ọ̀bù mi sílẹ̀ bá fi ṣúbà àwọn ọ̀rọ̀ yẹn tí mo mọ̀ lọ́wọ́ bá mi rajà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run lórí òkè yìí ní gbogbo ọ̀nà ìdí ọpẹ́ mi leléyìí. Mo dúpẹ́ lórí ọmọ mi náà tó bá tó ń bọ̀ láti sùn ń lọ láyọ̀ ń bọ̀ láyọ̀. Mo dúpẹ́ pọ̀ Ọlọ́run ò jẹ́ ká ṣírí mi kó tù ó ń gbà fún mi ní gbogbo ọ̀nà. Ògo fún Ọlọ́run.

0: ẹrú ọlọlá
1: o ke laye ni wa o
2: kò sílùú ń bẹ́ẹ̀ o
3: lọ́jọ́ mi
2: wàá máa rìn kiri
3: ìgbẹ́ta kúrò
2: olúwa.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hinders you.
0: Kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: Rìnàmà
1: kárí. In the name of Jesus.
0: Èdè Belege Bọ́dà Yẹ́sà.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Lẹ́dí Olúwa.
0: Lẹ́nàtà Kábà Nàìjíríà. Orí ìṣòro òní.
1: The death vigil.
0: Tuesday.
1: This Tuesday vigil.
0: Tá a máa ṣe mọ́jú àárọ̀
1: ńlá. Do stroke tomorrow.
0: Ó máa lé débi.
1: It's going to be so bad tonight.
0: Ẹni tí ò bá lè rìn.
1: Those that cannot walk.
0: A ní kí wọ́n gbé
1: wọn. They beg to be carried there.
0: Ìdí ni pé.
1: The reason is that.
0: Iṣẹ́ ìyanu ti máa gbọ́.
1: Great miracle to be so
0: soon. Iṣẹ́ tó lu aníká ṣe yẹn.
1: What the letter should do.
0: Sí orí ẹ̀ ó ti parí.
1: It has been completed.
0: Ẹ máa rógò lò.
1: Amen.
0: Mo fẹ́ wọ yàrá àṣírí.
1: I'm going to do more sickness.
0: Gbogbo ẹ̀yìn tí ayé yín ò sáré.
1: I mean, life is not accelerating.
0: Ó yẹ sáré lójú kan.
1: Run and expect.
0: Ayé rẹ̀ sáré.
1: Amen.
0: Wà fò ní sí o.
1: Iná yàgbẹ́ tó jọ́bọ̀.
0: Ayé rẹ̀ fò.
1: Amen.
0: O dẹ̀ ní jábọ́ mọ́.
1: Ayé rẹ̀ jábọ́ mọ́.
0: Sọ pé mo sáré.
1: Say I run.
0: Mo fò.
1: I lie.
0: Mo kọjá ẹgbẹ́
1: mi. I drop you on my bed.
0: Ṣé àmì.
1: Amen.
0: Bí òróró lẹ̀.
1: Get your
0: gbé omi lẹ̀.
1: Get your water ready.
0: Mo bọ̀.
1: I'll be right back.
2: Hallelujah.

0: Olúwa sọ̀rọ̀.
1: I commune with the Lord.
0: Pẹ̀lú àṣẹ Olódùmarè.
1: The authority of the Almighty.
0: Ìrìn àjò rẹ máa yá.
1: Hey, may your journey shall be faster.
0: Gbogbo ìdíwọ́.
1: Every hindrance.
0: Àti ìdènà.
1: Every blockage.
0: Tó ń rí lójú
1: ọ̀nà. Dada sí ìnà yọ̀wé.
0: Olúwa clear.
1: Hey, may the Lord clear them off.
0: Ẹ kígbe.
1: Shout.
0: Ẹyí ọ̀tá tó súnmọ́ mi.
1: Enemies that are just for me.
0: Ẹ ṣubú níwájú.
1: Fall before me.
0: Ẹyí ọ̀tá tẹ́ súnmọ́
1: mi. Enemies that are just for me.
0: Ẹ ṣubú.
1: Fall.
0: Oyè oyè oyè.
1: Yorùbá jẹ́.
0: Baba
1: ẹ̀mí mọ̀. Ẹyí ọ̀tá tẹ́ súnmọ́ mi. Orí ẹ̀ṣọ́ bọ́ni wájú. Ọ̀yà fẹ́ sọ. Dá bọ̀.

0: orúkọ mi ni Tanwa Ayéjúyọ, ni mo wá láti Àkùtì. Nǹkan tó ṣẹlẹ̀ pé 2 months ago, dádì ìgbà tó ń ṣe program, dádì wa lọ sí ìta. So bó ṣe dúró síta, wọ́n wá nawọ́ sí mi, wọ́n ní káwọn èèyàn kúrò níwájú, wọ́n wá nawọ́ sí mi, wọ́n ní arábìnrin kúnlẹ̀ kò forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹta, mo wá kúnlẹ̀ mo wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹta. Wọ́n ní mo láwọn èèyàn ní òkè òkun pé kò sẹ́nibọ̀dì tó ń help mi, kí ló ṣẹlẹ̀, pé kò yẹ kí n wá ń bí. Pé kì í sọ mo ní bẹ́ẹ̀ ni, bó ṣe ń sọ̀rọ̀ ni mò ń fún ọ lésì pé bẹ́ẹ̀ ni sà. So tó wẹ̀ yìí ló wà léjìká mi, dádì wa gba tó wẹ̀ yìí, wọ́n wá fi tó wẹ̀ yìí lu àágùn wọn, wọ́n wá fi tì mí lójú pé kí n lọ rí àánú gbà, pé wọ́n máa ràn mí lọ́wọ́, pé àwọn èèyàn máa ràn mí lọ́wọ́ láti ìlú Òyìnbó. Òótọ́ dẹ̀ ni ọkọ mi ti wà ní ìlú Òyìnbó for past 15 years, torí fún bọ́là ni. Ó ní injury ní year 2007. So ìgbà tó ní injury, ó wá ó ṣàṣe operation lọ́hùn, tó ṣe operation ti wà òkè, ó wá padà sí Nàìjíríà. Ìgbà tó yá, aṣáǹgbàdúrà káàkiri, ó tún padà. So first club tó máa play ni òun àti ọmọ Nàìjíríà, ọmọ ìlú ẹ̀bí náà ló kan lẹ́sẹ̀. Ó ṣàpè mí, mo sunkún, wá ṣàgbàgbà, ṣàǹpẹ̀rẹ̀, ó wà ní ọ̀hún. So gbàtẹ́sẹ̀ yẹn ti wà òkè, ó wá wà lọ́wọ́, wá pè mí lọ́jọ́ kan pé òun fẹ́ máa bọ̀ ní Nàìjíríà, pé wọ́n máa deport òun, passport òun máa expire. So mo wá ní kí ló máa wá ṣẹlẹ̀. Ó ní àfitún kó òun fẹ́ Òyìnbó ni o. Òyìnbó, mo lókè kò sí problem, anything tó bá lè fẹ́ ṣe ṣe. Ó bá gbé Òyìnbó wá sí Nàìjíríà, wọ́n ṣe wedding, wọ́n ṣe white wedding. Ó padà sí ìlú Òyìnbó. Ó ṣá ń pè mí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè mí torí set àwọn Dosu Joseph ni. Dosu Joseph, wọ́n ṣá ń pè mí pé ìyá Blessing, kí ló dé tí mò ń rí ní paper? Ọkọ ẹ ṣe wedding, mo lè wẹ fi mílẹ̀, bọ́ lọ́hùn ṣe fẹ́ nìyẹn. So ìgbà tó yá kó pè mí mọ́, ẹni tó ń pè mí tẹ́lẹ̀ kò tiẹ̀ pè mí mọ́, ó ṣá fi èmi àtàwọn ọmọ ńlẹ̀. Mo ṣá struggle torí ó ní àwọn ilẹ̀ kan tí mo ti rà, mo kọ́ bẹ̀mí àtàwọn ọmọ yẹn manage àwà ń bẹ̀. So àtìgbàtí dádì wa mú handkerchief yìí tó fi nù mí lójú pé màráàánú gbà, ọkọ tí ó ń pè mí tẹ́lẹ̀ ó ti pè mí o, ó ti ń pè mí sí. Mo tiẹ̀ ní mi ìfẹ́ bá sọ̀rọ̀, àwọn ọmọ ìgbà tí mo rántí pé dádì ní ó láwọn èèyàn lókè òkò, àwọn ọmọ mi ló ń bá sọ̀rọ̀, my daddy want to talk to you. Mo ní wo gbé fóònù lọ, mi ìfẹ́ bá sọ̀rọ̀. Ó ṣá ń send owó, a ní káwọn èèyàn máa send owó, ó ń send owó náà sí mi tẹ́lẹ̀.
1: Ó
0: ti send owó sí, ojoojúmọ́ sí ló ń pè mí, kò ń pè mí, kò ń bá mi sọ̀rọ̀, èmi gò ń bá sọ̀rọ̀.
1: Ó yẹ má ká
0: sọ̀rọ̀. So mo ṣe ní Sunday, ó ti kọ́ duplex fún mi.
1: Ó ti ṣe.
0: Ó ti kọ́ duplex fún mi, ó bò ní Sunday, ó ní kọ́ lọ bò fún mi.
1: Ẹ wá lẹ́nu ọjọ́ wo?
0: Na just 2 months.
1: 2 months tí mo rí ìfẹ́ yẹn.
0: Bẹ́ẹ̀ ni mo ti ra ilẹ̀ yẹn tẹ́lẹ̀, duplex.
1: Ó sáré wá kọ.
0: Wọ́n ti kọ́ ní Sunday, torí èmi ṣe wá ṣọ́ọ̀ṣì, wọ́n ti bò. So lóun bọ̀ ní December.
1: Ọkọ̀ tún ní bẹ́ẹ̀. A kà sí fún tọ́yẹ̀ náà rí. Kí n bá rí ní wẹ̀. Sọ́kọ̀ ìyanu ojú ẹsẹ̀. Kò kí n pè é mọ tẹ́lẹ̀ rárá.
0: Ọmọ ló máa ń bá sọ̀rọ̀, first daughter mi ló máa ń bá sọ̀rọ̀, mi gan fẹ́ máa bá sọ̀rọ̀. Mi fẹ́ máa bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. Torí mo mọ̀ pé àwọn ọmọ mi fún mi lówó, so mo sọ fún pé mi ní ìdánwò ẹ̀. Ó ti
1: ṣe, ó ti kọ́lé
0: fún mi.
1: Ó ti ṣe, ó ti ṣe normal.
0: Yes.
1: Ẹni tí ń sọ normal.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Congratulations.
2: Amen.
1: Gbogbo tí ayé gbà lọ́wọ́.
2: Everything that's taken away from you.
1: Ṣàlẹ́ lẹ́ka, a dá padà.